0: ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Ave Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: Bàbá ọmọ àtẹ̀mímọ́, a tún tẹ̀síwájú ní ọ̀sẹ̀ bákan náà láti tú àṣírí sàtánì fún ayé nínú ìwé Matthew orí kẹtàlá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sísàlẹ̀ díẹ̀.
2: Ṣùgbọ́n
1: nígbà tí ènìyàn sùn,
2: ọ̀tá rẹ̀ wá,
1: ó fún èpò sínú àlìkámọ̀,
2: ó bá tirẹ̀ lọ.
1: Ṣùgbọ́n
2: nígbà tí ewu rẹ̀ sọ jáde, tí ó sì so èso, nígbà náà ni èpò búburú fi ara hàn.
1: Èpò búburú wa hàn lára àlìkámọ̀.
2: Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ baálé náà tọ́ wá, wọ́n wí fún un pé, Olúwa, irúgbìn rere kí ìwọ fún sínú oko rẹ̀, níbo ni ó ha ti ní èpò búburú? Ó sì wí fún wọn pé ọ̀tá lè ó ṣe èyí. Àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ sì bí léèrè pé ìwọ ha fẹ́ kí a fà lọ tu wọ́n kúrò? Ó sì wí pé bẹ́ẹ̀ kọ́, nígbà tí ẹ̀yin bá ń tu èpò kúrò, kí ẹ̀yin kí ó má bàa tu àlìkámọ̀ pẹ̀lú wọn. Ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó dàgbà pọ̀ títí di ìgbà ìkórè. Ní àkókò ìkórè, èmi ò sì wí fún àwọn olùkórè pé ẹ tètè kó èpò jọ kí ẹ sì dì wọ́n ní ìtí láti fi iná sun wọ́n. Ṣùgbọ́n ẹ kó àlìkámọ̀ sínú àbá mi.
1: Hallelujah! Ẹ̀yin olùgbọ́ mi láàárọ̀ yìí, gbogbo ohun tí a ti bá bọ̀ láti bí ọ̀sẹ̀ kẹrin, àṣírí sàtánì rèé. Ohun gbogbo tí Ọlọ́run dá dára ni, ó sì dẹ́yìn dára. Ṣùgbọ́n èèyàn sorun, Ọlọ́run má jẹ́ asorun burúkú. Wọ́n sorun àtùpara. Bíbẹ̀ ló báyìí pé nígbà tí èèyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó wá fún èpò burúkú sára àlìkámọ̀ rere. Láti ba àlìkámọ̀ jẹ́ títí dòní olónìí yìí, gbogbo ọ̀nà tí ọ̀tá gbà láti ba tèèyàn jẹ́ kò kúrò lọ́wọ́ sàtánì. Òun náà ló ń ṣe é kiri, lọ́mọdé, lágbà, lọ́kùnrin, lóbìnrin. Ohun gbogbo tí Ọlọ́run dá dáradára, kò sí dáadáa nínú èèyàn mọ̀ bí kò sí àìdáa. Ṣé bí àlìkámọ̀ rere la gbè, bó o ní èpò ṣe débẹ̀? Wọ́n ní iṣẹ́ ọ̀tá ni. Iṣẹ́ ọ̀tá nú ayé wa kọ́lọ́run kó bàa bàjẹ́. Iṣẹ́ èṣù nú ayé wa kọ́lọ́run kó bàa bàjẹ́. Kí ó bàa lè mọ àṣírí gbangba lónìí, ni a ṣe ń pariwo, ni a ṣe ń kígbe. Iṣẹ́ èṣù ni sàtánì wá ṣe nú ayé èèyàn ṣe burúkú, ló wá ba tèèyàn jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run tún wá ṣètò. Ètò tí Ọlọ́run ṣe yẹn gan, òun ni a fẹ́ kí èmi àti rẹ kẹ faramọ́ nínú Yohánù kínní orí kẹta ẹsẹ̀ kẹjọ. Ẹgbọ́ ohun tí Ọlọ́run, ètò tí Ọlọ́run ṣe, èyí tí ó jẹ́ tó yẹ ká náà tẹ́wọ́ gbà gbangba. Kí ló wí?
2: Ẹni tí ó bá ń dẹ̀sẹ̀,
1: ó ní tó bá dẹ̀sẹ̀,
2: tí èṣù ni. Nítorí
1: láti àtẹ̀tẹ̀kọ́ṣe ni èṣù ti dẹ̀sẹ̀.
2: Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe fi ara hàn.
1: Torí èyí ni ọmọ Ọlọ́run ṣe fara
2: hàn. Kó lè pa iṣẹ́ èṣù.
1: Jésù wá sí ayé, gbogbo èpò lára àlìkámọ̀ ayé èèyàn, kó bá lè parun pátápátá gbà. Ṣùgbọ́n sàtánì wá kọ́ sínú èèyàn pé irọ́ ni Jésù ń pa. Ó sì ń pa ọ̀pọ̀lọpọ̀, eléyìí tó ya wèrè, eléyìí tó ya tó dẹ̀tẹ̀, eléyìí tó fọ́jú. Jésù ẹ̀ wò wọ́n sàn, ó mú ọ ládá tó ró, ó wá pẹ̀lú agbára sínú ayé ni. Kò sí tún tí ò pa, síbẹ̀síbẹ̀ ẹ̀yin ènìyàn, wọ́n ní irọ́ ni Jésù ń pa. Wọ́n ní ẹ̀mí èṣù ló fi lé ẹ̀mí èṣù jáde. Ẹ̀yin ará mi, Jésù òun ló ń bọ̀ láti wá ṣe ìdájọ́ ayé. Ọlọ́run ti gbogbo agbára Ọlọ́run àti ayé, ó sì fún Jésù. Òun ló máa ṣe ìdájọ́ àlàyé àti òkú. Báwo ni o ti rò pé ìdájọ́ ẹ máa gbóná tó? Tó bá dọjọ́ iwájú, ó tún gbọ́ ń pa ìrẹ́pà nípa ọ̀fẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n lélẹ̀ tó ṣe gbọ́ lónìí, ìbádá faramọ́ Jésù, súnmọ́ Jésù ọ̀sán lóru. Má jẹ́ alátakò gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti tako Jésù Kristi. ko mo so ko mi la bi orun ta fi fe eyan ta le fi gba wa bi ko se nipasẹ Jesu Christi ore esin mo ko esin to ojumo to gbeke to ti kankan lori e but that is that oba ati joye ati be oko lu to je olorun ogbo nipa esin mo to pito na ba dele lo wo nu we wuli Isaiah ori ikini ko pe lase ikini bo ba ma dele ko kan le ni ni ogun wa mo pe ate pa esin ti si apako gbogbo ebo to nru gbogbo ebo ti awon kefe nru won ru se mi Jesu ke si olorun oba to na lo party gba Jesu ni oluwa ti olugbala en ti olorun wo se aye lati pa epo aye wa run lati pa epo aye wa run oni Jesu Christi elomi o le se oba o le se ijo le se ko sadu fa ko to le se ara alufa se dan wo ni se ni o ko ni olugbala rara o ko ni olugbala loni olukuluku wa to ma je kiri Jesu Christi owo ta to je tan ounje ta lo pe o la pe ni agri sore eh o ko ojo meri o je ore o gbodo ku o jinde eh to wa lori ilugbule esan fo odun meji ti yo goji o laji le ma lo lala fe gbogbo kan wo Jesu won ni ede so fi nse se won na wa lu pa won be tori ko je lesi o ta ko Jesu Christi o le ta ko esi eyin o kan mi ani Jesu Christi se he Jesu Christi ni na ajo inu ni oba Nebukadnezari o ko lu Olorun tori ko wa ni ipo nla woni ta ni Olorun na to ma gba awon meta ku lo se di meta ki to ma gba ku ni owo won woni lo dan na ni sopo meje won lo dana ina job ko ko meje ta won da sinu ina sugbon Jesu o ka sinu saju won Jesu lo tun bo nu aye yi o nbo ikiri lati ku awon ayan fe re lo to ba ku won lo tan eh oju saju o si nbe mo woni gbogbo ko le se le ma faran ni waju ise idajo Christi olukun wa so gbo to gbonu aye se gbogbo akole olukun wa waju Olorun alaye atoba ati joye alufa woli prophet everybody ati muslimi ati muslima gbogbo olukun ko wa nu aye gbogbo akole to gbonu aye se wa paniyan wa fisebo se pa saga o sagbere gbogbo patapata lo wa le akole o foju are ri ibo lo fe sagba ibi ti owo e ba gbe olobe lo nlo to na da se nkede ni akoko yi pe yi pada negba ti anu eleko anu otiti ton yi otiti ba won kan to pe ku lai ni Christi ma je ki dapo anu ti bo oko to ni Christi o ni ona otitu ati iye ona mira ko si mo e o to ro ni ona na to lo si bi iye iwon be yen je lo rin gbo ona na to ti be parun o ato ba won ro lo be girigiri ni hey o pe e paru ni mo gba ni adua loni o to n gbo yi ah ko ni pa orun yo yi o pada ni o ni ka ba mo o ni gbo ba mo ko yi pada gba na loni yo mu o yi pada o gbedun ayesere mo gba ni adua ni Nigeria to ajo wa nbi ise iyanu Olorun yo se lo lede yi Olorun yo na wa gbe so lede yi ayi pada yo se wo be gbogbo eyin to kan patapatapatapata Olorun yo yi yin pada eyin se gbe kelu aye lafia ni fun yin Jesu Christi Oluwa wa
0: iwasun ti e gboton yi o wa lati enu baba wa iranse Olorun alaye Reverend Gio Ogundare JP ti ile ise iranse God's Word Avenue Tabernacle plot 10 block 5 Olorun Shogo Quarters Alexander area Apata Ibadan. Aro yin ki e pade wa ni akoko kan na ni ojo mejo. E le kan si baba wa lori awon number wonyi 08038549251 tabi 08060914503 tabi 08079961008. Jesu Loluwa.

0: West Radio 89.3 FM con Gagoma.
1: Inú mi dùn láti rí pé mo ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́. Nípa gbígbọ́ àwọn prógráàmù yìí, ẹ ó dẹni. Amen.

ẹ káàbọ̀ padà láti inú orin láti ní ìwé orin rere. Àkọ́kọ́ nìyẹn fún ti àárọ̀ tòní. Nínú gbogbo ìjì tí ń jà, nínú gbogbo ìgbì pọ́njú, orin yìí sọ fún wa wípé ààbò kan ń bẹ tí ó dájú, ó wà lábẹ́ ìtẹ́ àánú. Ìjì tí ń jà, ìgbì pọ́njú. Àmọ́ ibì kan wà tó dájú láìwo gbogbo àwọn ìjì, àwọn ìdààmú, àwọn wàhálà, àwọn ìpọ́njú, ìlàkọjá àti onírúurú. Bíbélì wí pé kí ni yóò wá yà wá kúrò nínú ìfẹ́ Kristi. Tí a bá fi lè dúró sínú Kristi, tí a fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú rẹ̀, ẹ jẹ́ mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí bí ń tí ń báyìí ni ó rí lójú wa.

Bíbélì náà wí pé nígbà tí ẹ̀yin bá bọ́ sínú onírúurú ìdẹ̀wò, ó ní ẹka gbogbo rẹ̀ sí ayọ̀. So ó sùọ̀ ó ti dájú wípé bó ti wò kó rí, a kò ní ṣàì ní ìlà kọjá ìpọ́njú kan àbí òmí, one way or the other. Ṣùgbọ́n nígbà tí a bá wà ń bẹ̀, ibì kan wà tí ààbò ti wà fún wa tó dájú, tí àwọn ìpọ́njú yẹn ó kàn wá gẹ́gẹ́ bí ara ìlà kọjá nínú ayé, kéèyàn ó lè ní ìrírí àti gba ẹlòmíì níyànjú. Nígbà tí irú ẹni bẹ́ẹ̀ bá bọ́ sínú onírúurú ìdẹ̀wò, wọ́n ní experience is the best teacher, pé ìrírí làgbà ọgbọ́n. Nígbà tí èèyàn bá ní ìrírí, olùṣọ́ àgùntàn tí ò ní ìrírí kí ló fẹ́ fi gba àwọn ọmọ lẹ́yìn níyànjú? Olùṣọ́ àgùntàn tí ò tí ì nílà kọjá sẹ́yìn, tí ò ní ọ̀rọ̀ ẹ̀rí lẹ́nu, báwo ló ti fẹ́ gbà wọ́n níyànjú? Wípé ìtẹ̀dẹ̀ wà ń là kọjá yìí, ògo ni fún Kristi lókè ọ̀run. A dẹ̀ fọ̀rọ̀ ẹ̀rí tiẹ̀, a fi gbà wọ́n níyànjú. Iṣẹ́ tí ọ̀rọ̀ ẹ̀rí ń ṣe nínú agbo Kristi, o ní láti fúnni ní ìgboyà. Wípé níwọ̀n tí ẹni lè la tiẹ̀ kọjá, a jẹ́ pé tèmi náà ó di dandan kí n là kọjá. Àbò kan ń bẹ tí ó dájú. Inú Kristi náà ni, òun náà ni àánú tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Òun ló wá nítorí wa tó kàánú wípé àwọn èèyàn wọ̀nyí, òun ló yọ̀ǹda ara rẹ̀, iṣẹ́ àánú tó wá ṣe náà ni. Ibì kan wà tí Jésù ń da òróró ayọ̀ sórí wa. Ó dùn ju ibi gbogbo lọ sínú ayé yìí tó ti ẹ̀jẹ̀ pé kìkì ibi ni. Ète àánú tá a fẹ̀jẹ̀ wọ́n. Níbi tí Kristi ti ń da òróró ayọ̀, kò sẹ́ni tó wà nínú Kristi tí ò ní ní ayọ̀ ọkàn, tí ọkàn rẹ̀ kò ní balẹ̀, tí ò ní láyọ̀ pé òun ti ṣẹ́gun ayé, tí ò ní láyọ̀ wípé àwọn nǹkan inú ayé yìí bíntí báyìí ló yẹ kóun mọ̀. Ẹni tó bá sì mú àwọn nǹkan inú ayé yìí bíntí, ẹjọ́ kí ló fẹ́ máa poru ẹni bẹ́ẹ̀ lọ́kàn? Kí ló fẹ́ mọ́ kó máa ṣàníyàn lónìí, ṣàníyàn lọ́la, ṣàníyàn lọ́túnla? Yóò ti ní ìgbàgbọ́, yóò ti gbà wípé pẹ̀lú Kristi, pẹ̀lú Ọlọ́run, ohun gbogbo ni ṣíṣe. Irú ẹni bẹ́ẹ̀ ni ó ní ìrètí, ni ó ní ìgbàgbọ́ wípé ohun tí Ọlọ́run bá máa ṣe fún mi kò ní ṣàì ṣe, ohun tí Ọlọ́run bá máa mú wá fún mi kò ní ṣàì mú wá fún mi. Torí wípé ó mọ̀ wípé tí Ọlọ́run lòun ṣe. Ibì kan wà fún ìdàpọ̀ níbi ọ̀rẹ́ ń pàdé ọ̀rẹ́, láìríra nípa ìgbàgbọ́, wọ́n yí tí àánú náà, wọ́n yí ká. Ibì kan wà tí a ti ń kóra jọ pọ̀, tí a ti jọ ní ìpàdé ọlọ́rẹ̀ sọ̀rẹ́, bí a ti ṣe ń para dì láti tún lọ ilé ìjọsìn lónìí. Tí àwa náà ó tún lọ rèé tún ṣe ètò ìgboyà, a tún mú ìgboyà wa, a tún tún ṣe wípé ìrìn àjò yìí mo tún ń tẹ̀ sọ́wọ́ iwájú níwájú Kristi. Torí àsìkò, mo dẹ̀ ṣe lórin bíi mélòó kan láàárọ̀ yìí. Ẹ jẹ́ lọ sínú orin kejì láti ní ìwé orin ìrere. Ẹ jẹ́ lọ bẹ́ẹ̀.

láti nu orin kejì orin inú ìwé fún ti àárọ̀ tún ni. Mo rò bí ẹnìkan ń gbọ́ orin yìí láàárọ̀ yìí tí orin yìí sì ní ìmísí sí wọn. Ó pé whatever the case, whatever the situation, ohun yòówù tí ìbá jẹ́, ohun yòówù tí ìbá máa ṣẹlẹ̀, ẹ sọ fún Jésù. Ohun yòówù tí ìbá máa bà yẹn lọ́kàn jẹ́, ohun yòówù tí ìbá máa domi tútù sí yẹn lọ́kàn, ẹ sọ fún Jésù láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe wà nù lé yẹn, ẹ máa bá ẹlẹ́dàá sọ̀rọ̀. Pé mi ò lẹ́lòmíì tí mo fẹ́ lọ bá. Bóyá wọ́n ti ẹ̀ ti fi ibì kan méjì mẹ́ta lọ yín, bóyá ti ẹ̀ ti lọ rí, bóyá ti ẹ̀ ti try pé wọ́n kún ní kí n àbí kọ́mọ́dà polúwa rẹ̀ pọ̀rọ̀ rẹ̀ ò ká lára. Ẹ padà sọ́dọ̀ rẹ̀ láàárọ̀ yìí. Pípé gbogbo ibi tí mo lọ náà pàbó ló já sí. Mi níbò mí tí mo fẹ́ lọ ọ̀dọ̀ rẹ̀ náà ni. Ní ẹ máa bá a sọ̀rọ̀ ní ìṣẹ́jú tá a wà yìí. Ẹni tó ní kọ́kọ́rọ́ ayé àti ọ̀run. Ó ṣetán àti gbóhùn àwọn ẹ̀dá àlàyé.

àwọn tó fi ṣe ọba lórí ohun tó ti kọ́kọ́ dá. Wípé Ọlọ́run lẹ́yìn rẹ mi ò lẹ́lòmíì. Àsundẹ́kun omijé lẹ̀ ń sun. Ohun tẹ́ lè bá ẹnikẹ́ni sọ. Ohun tẹ́ lè bá ẹ̀dá àlàyé kankan sọ. Ohun tẹ́ lè bá ọkọ sọ. Ohun tẹ́ lè bá ìyàwó sọ. Ohun tẹ́ lè bá ẹbí àtara sọ. Ohun nìkan lẹ lè fomijé ba sọ. Ẹ sunkún sí Ọlọ́run láàárọ̀ yìí. Kò sí ọ̀rẹ́, kò sí iye kan, kò sọ́mọ ìyá kan bíi ti Jésù. Ó sì ṣetán láàárọ̀ ìfẹ́ nìkan. Ta ni ẹni náà? Ẹ jẹ́ kí ẹni yẹn ó bá a sọ̀rọ̀. Ó ní yẹn sọ pé sọ fún Jésù. Tí bá ní ìṣẹ̀ máa mú torí mi ò lọ jìnnàjìnnà láàárọ̀ orí orin náà ni mo ti fẹ́ ṣiṣẹ́ púpọ̀ láàárọ̀. Àárẹ̀ mú ọkàn rẹ pòrúru. Kí ló lè mú káàárẹ̀ ò mú yàn? Kí ló lè mú kí ọkàn èèyàn pòrúru? Pàápàá jùlọ nígbà tí èèyàn bá ti rò sọ́tún tó ti rò sósì. Èèyàn ti rò síwájú, èèyàn ti rò sẹ́yìn. Èèyàn ti rò sọ́tún, èèyàn ti rò sósì. Èèyàn wá wò pé báwo ni mo ṣe fẹ́ ṣe? Bó ni mo fẹ́ gbé ìgbà? Báwo ni mo ṣe fẹ́ làájá? Ìbànújẹ́ ti dípò ayọ̀ fẹ́nìkan bí làárọ̀ yìí. Ta ni ẹni náà? Ó ní ẹ sọ fún Jésù nìkan. Jésù nìkan ló ní ẹ sọ fún.

ọ̀pọ̀ ìgbà làwọn ojú òpó yìí máa ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́. Fún ìdí kan àti òmíì mi ò kí ń sábà kíyèsí.

ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ̀ ṣe wà. Wá kàtí ìrere náà ló ṣì ń bá Tẹ́gun Ṣọ̀rẹ́. Evangelist Mrs. Oyindamola Adéjùmọ̀ ni wọ́n kọrin ó ti tọ́jọ́ mẹ́ta lára àwọn orin tí mo mú wá fún wa láàárọ̀ yìí náà ni. Ẹ jẹ́ ń lọ́nu orin yìí, mo ti ní orin yìí ti wà lọ́wọ́ mi ti tó bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta. Ti bóyá ọ̀sẹ̀ tí wọ́n release ẹ̀ náà ni mo ti, ṣùgbọ́n ayò fi bẹ́ẹ̀ sí, ṣùgbọ́n lónìí mo ní gbogbo tó bá máa dán mi, òun náà ni ó nà mí. Ẹ jẹ́ àgbọ̀ Elijah Akintunde Ọlọ́run kò sọ bẹ́ẹ̀, kí ni ọkọ nu ilé àṣìṣe.

ẹ jẹ́ káwa náà jọ súnmọ́ ọlọ́run ọlọ́run tí kìí ṣe àṣìṣe kó sọ ẹrọ àṣìṣe èmi àti yín kó sọ di ẹwà kó sọ àṣìṣe wa lẹ́yìn tí a ti ronú pìwàdà ní o kó sọ di ògo fún wa mo sì nígbàgbọ́ wípé a ó jọ lẹ́rìí ẹ̀yin náà lè rí orin yìí àṣìṣe ni àkọlé rẹ̀ látọwọ́ evangelist Elijah Akintunde ẹ ó rí lórí YouTube ó wà ń bẹ̀ ẹ download ẹ kẹ́yìn náà gbọ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ kẹ́ ẹ digest ẹ torí mi ti ń lọ tèmi lọ. Ọjọ́ mẹ́jọ láwùjọ pàdé bí Jésù lè ọba tí ò bá ti dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Tó bá wá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn mo gbàdúrà pé yóò wù nínú àánú rẹ̀ láti pa wá mọ́ di ọjọ́ mẹ́jọ. Ti ṣe Sunday tó kẹ́yìn àtọjọ́ tó kẹ́yìn ní oṣù karùn-ún. Ọdún 2026. Títí ọjọ́ náà mo fi yín sí ọwọ́ Ọlọ́run. Bákan náà gbogbo àwọn ọmọ lẹ́yìn Mùsùlùmí ni a kí kú ìpalẹ̀mọ́ ọdún. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ̀ ọdún ayọ̀ lẹ ó ṣeun a ó jọ ṣe náà ni tọ́dáwà náà wà láyé a wà láàyè. Mo kí bàbá tó bí mi lọ́mọ Alhaji Razak Olóyédè àwọn náà ń palẹ̀mọ́ fún ọdún wẹ́rẹ́ di wẹ́rẹ́ a ó jọ péjú ṣe lágbára lọ́wọ́ Elédùmarè. Ọjọ́ mẹ́jọ láwùjọ pàdé ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò gba àlàáfíà ìdílé ikọ̀ ẹnìkọ̀ọ̀kan yóò gba àlàáfíà àdúgbò àti ayé ẹnìkọ̀ọ̀kan àlàáfíà Kristi kò ní dágbére fún wa. Títí ọjọ́ mẹ́jọ yìí remain blessed stay safe shalom.

ránṣẹ́ Ọlọ́run àlàyé tí mo ní lálejò nínú ilé agbára láàárọ̀ yìí. Àwọn náà ni DS Pastor Samuel Adeyinka Aderibigbe, àwọn ni DS CAC Àgbàlá Ìtura Àjọfọ́ Ìbò.

0: sọ pé kò.
1: Hello.
2: Hello, ẹ káàárọ̀.
1: Hello, ẹ káàárọ̀. Kí lorúkọ yín àti ìbọlẹ̀ tí ń pè?
2: Akojumọ.
1: Ojúmọ Aláyọ̀.
2: Ẹni Michael láti Sókà ni wọn.
1: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀, Akojumọ Ọlọ́run bá ń wà pẹ̀lú
1: yín. Àmì Jésù.
2: Orúkọ Jésù ni ṣùgbọ́n rẹ̀ ni ṣùgbọ́n.
1: Àmì. Kí ni ẹ̀rí láàárọ̀ yìí bàbá? Abẹ́ bá mi gbàdúrà fún wọn sá.
3: Ọlọ́run tó ní àánú àti ojú rere lọ́wọ́, Dáfídì rí àánú gbà. Mo gbàdúrà fún yín, ẹ rí àánú gbà.
2: Àmì Jésù.
3: Láti paṣẹ àánú gbogbo ègún tàbí èpè tàbí ẹ̀ṣẹ̀ tó dí yín lọ́wọ́ láti tẹ̀síwájú fún iṣẹ́ ìyanu, ẹ rí àánú gbà. Ohun tuntun tí ọkàn yín ń fẹ́ àti ohun retí ẹ̀ ń béèrè nípasẹ̀ àánú àti orí ọ̀fẹ́, bí ẹ ṣe jẹ́wẹ̀ láàárọ̀ ìní rere, ẹ ó rí gbà. Jésù Kristì, Olúwa wa.
2: Àmì, àmì, àmì, lórúkọ Jésù.

0: Hello. Hello, Caro. Hello.
1: Hello.
0: Hello, Caro, ma.
1: Hello, Caro.
0: Yes, ma.
1: Mi sa vito la ila ka kayo.
0: E Caro, ma.
1: Yes, ma. Ako ojo oluwa ni o.
0: Ojo oluwa ni o. Kini eri yin la aro yin.
1: Ko eri yin la aro mo fe ki pastor gbadura fun mi. O rere ti mo foju sona. Olorun jo bo sinu osu yi. Osu yi to pa mo fe ko bo si. Bo wa fe se alalubarika. Olorun ba gba wo ka mo mi wo boju lori atanu pade ibi ise won. Wa fe igbega toto foko mi lenu ise re. Gbogbo lilo boko mi ko ba pa mo. Atemi na ko Olorun gbowo mi toke. Ko so o pe mi loruko toto ka yo pe mi loruko toto.
0: Babe ba gbadura
1: fun oko omo mi na lenu ise.
2: Ọlọ́run wa lẹ́dà wa dúpẹ́ torí pé o máa ń dáhùn àdúrà. A yan fún ọkàn rere tí mọ̀mọ́ wa yìí ní sí ìwọ Ọlọ́run àti sí ìdílé rẹ̀ pàápàá baálé wọn àti àwọn ọmọ ìdùnnú tí ẹ fún wọn. Ọlọ́run gba ọ̀pẹ́ wa. Ǹjẹ́ bí ẹ ṣe wí nínú ọkàn yín ní rere kó wá sí ìmúṣẹ. Ìgbéga tó tọ́ tó yẹ fún ọkọ rẹ àti àṣeyọrí tó tọ́ tó yẹ fún àwọn ọmọ ẹ ní rere kó sì tó parí yóò ṣẹlẹ̀ lórúkọ Jésù. Ẹni gangan nínú ayọ̀ àlàáfíà ohun rere gbogbo tọ́lọ́run bá ṣe fún ìdílé yín ilẹ̀ ti máa lò ó. Agbára ti gbénega, agbára ti ràn ní lọ́wọ́, agbára ti fi ní lọ́kàn balẹ̀, agbára ti dáàbò bóni kò ní fi ayé ọ sílẹ̀. Láì àti láìláì. Ẹni ọkàn ìmúre o tọ́lọ́run bá ti sàánú fún yín o. Ẹni ọkàn ìmúre o.
3: Hello, ẹ káàárọ̀.
0: Hello.
3: Akusa ni Akun Sunday.
0: Sunday ni o. Ẹ káàárọ̀. Kí lorúkọ yín?
3: Àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lábẹ́rẹ́ Ọlọ́run. Mr. Adédàpọ̀ láti Àpáta.
0: Mr. Adédàpọ̀. Ẹ káàárọ̀ sàn.
3: Mo ní ẹ̀rí.
0: Kí ni ẹ̀rí láàárọ̀?
3: Àmì ọ̀sẹ̀. Mo mi kan fún mi pé ò nídi change kan fún kankan. Ẹwọ́ tèmi náà kan mo sáfi ń pe àwọn ọmọ yòókù nìyẹn. Àdéṣà ìdíjọ́ kẹta ẹnìkan láti pè mí pé mo fi sẹ́ńdì owó yẹn sí. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe mo kéré ṣùgbọ́n àsìkò tí ò sí. Ṣàdúpẹ́ Ọlọ́run gbọ́ ṣàkóso. Ìbá ń gbàdúrà bàbá ẹbá ń gbàdúrà kọ́ náà gbogbo wa wá máa là. Ẹnìkan kó má sì fojú ẹnìkan ni.
2: Orúkọ Jésù Olúgbàlà. Orúkọ Jésù Kristi Olúgbàlà. Ọ̀nà ẹnìkọ̀ọ̀kan nínú ìdílé yóò bẹ̀rẹ̀ sí là. Nítorí tí Ọlọ́run ṣe tí ẹ dẹ̀ sọ síta àkànṣe oore tí ó múnú yín dùn lọ́sẹ̀ tí a máa mú yìí tá a ti mú yìí yóò ṣẹlẹ̀. Gbogbo ọmọ yín pátápátá ní orúkọ Olúwa ọ̀nà ayọ̀ là fún gbogbo wọn. Ayọ̀ yẹn máa kún. Jésù Olúwa wa.
3: Thank you.

0: arábìnrin wà ní secondary school ló ti ṣe àṣemáṣe. Arábìnrin ìdẹ́ lóyún nígbà tó wà ní secondary school.
1: Fún mi ní dákà dápẹ́lú kálá mọ̀rọ̀ rẹ kí lè kọ́lá kọ́lá.
0: Torí kó má bàa dojú ti ara rẹ̀ àti kó má bàa dojú ti àwọn òbí rẹ̀. Arábìnrin gbìyànjú láti ṣẹ oyún.
2: Adarí àwọn ọmọ rẹ̀.
0: Níbí ni arábìnrin ti lo oògùn ìṣẹ́yún kan.
1: Torí pé agbára lé
0: a. Ó dẹ̀ jẹ́ pé oògùn yìí ó ṣiṣẹ́ lòdì nínú àgọ́ arábìnrin tó dẹ̀ ń bleed.
1: Gbára àtẹlé àṣẹṣà lọ̀rọ̀ Ọlọ́run.
0: Ó di pé wọ́n gbé e dìgbàdìgbà tó di ilé ìwòsàn.
2: Ẹni mi wá títí ìgbà mi, adarí àwa ọmọ rẹ̀.
0: Dọ́kítọ̀ sọ fún wọn pé nǹkan kan táwọn lè ṣe láti dúlà ẹ̀mí arábìnrin yìí. Ó náà ni pé kán yọ ilé ọmọ rẹ̀, kán yọ wúǹbù ẹ̀ kárábìnrin má baà kú.
2: Ayé tọ́ ni jẹ́.
3: Ó tọ́ ni jẹ́.
0: Tó dẹ̀ jẹ́ pé tán bá ti yọ ilé ọmọ ẹ̀, arábìnrin ò ní láǹfààní láti bí mọ́mọ́ láyé.
2: Ẹ̀mí mi máa wá bí tí ìgbà
0: mi. Lójú kọ̀nà láti dóòlà ẹ̀mí arábìnrin yìí. Wọ́n yọ wúǹbù arábìnrin yìí. Ọlọ́run ṣàfún ní ìyẹ́ Ọlọ́run wò ó sàn. Lẹ́yìn ọdún díẹ̀ lárábìnrin náà fi ọkọ. Lẹ́yìn ìgbéyàwó kò rí.

0: ṣe Ọlọ́run pé kán ṣá gbàdúrà fún òun. Arábìnrin máa ṣiṣẹ́ tó ṣe ṣùgbọ́n ṣá máa ń lọ sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run pé kán gbàdúrà fún òun.
1: Báwo la yé ṣe
0: tí pásítọ̀ dẹ̀ máa ń gbàdúrà fún arábìnrin.

0: àwọn lẹ́yìn ọdún bíi mẹ́ta. Pásítọ̀ wa sọ fárábìnrin pé gbogbo àwọn tí mò ń gbàdúrà fún gbogbo wọn ló ti bímọ, kí ló dé tí wo ò lọ́mọ?
1: Abrakadabra ti gbàgbọ́rọ̀ kan. Wọ́n máa ti sọ gbàgbọ́ di bísínẹ́sì o.
0: Ibí ni arábìnrin ti wá jẹ́wọ́ fún pásítọ̀ ohun tó ti ṣe nígbà tó wà ní secondary school.
1: Wọ́n wá ń la gógó kí gbogbo ènìyàn wá.
0: Ó wá sọ fún pásítọ̀ pé òun ò ní wúńbù.
1: Kẹ́ ẹ wá wo ṣọ́ ìyanu.
0: Pásítọ̀ wa pariwo ọmọ pé ìwọ arábìnrin ò ní wúńbù, kí ló wá ń yọ mí lẹ́nu fún pò.

0: Àìmọye ìgbà ni pásítọ̀ ti dọ́jú arábìnrin.
1: Lèmi ṣe ń gbàdúrà sọ lọ́rùn pé mo ti mọ̀ ní ìbẹ̀rẹ̀ ajé mi.
0: Arábìnrin náà wá sunkún sí Ọlọ́run lọ́rùn lọ́jọ́ kan.
1: Bàbá má jẹun bá.
0: Ó ní òun ò tiẹ̀ ní lọ bá pásítọ̀ kankan mọ́ kó ń gbàdúrà fóun.
1: Torí ṣàtẹ́yìn ẹ̀mí mi mọ́ wá bí ti.
0: Mo fẹ́ kí ìwọ Ọlọ́run fún ara rẹ tí wọ́n sọ pé kò sí ní tó lè ṣe, mo fẹ́ kó dá.

0: dáhùn pé lálẹ́ ọjọ́ ìgangan ni Ọlọ́run bí arábìnrin ìwò.
1: Ayé sọ mi jẹ́.
0: Ní ojú àlá rẹ̀, ó rí ara rẹ̀ ní ìhòhò. Ó wá rí arákùnrin kan tó ga tó síngbọn lẹ̀gan. Arákùnrin wa mú àwọ̀ ẹranko kan dání. Obìnrin wa sọ pé arákùnrin ó fi àwọ̀ ẹranko ó fi yí gbogbo inú òun ká.
1: Ẹ̀mí mi máa wá bí sí ìgbà mi, má darí àwa ọmọ rẹ̀.
0: Ó ní bá arákùnrin ṣe fòun sílẹ̀ tó lọ ní.
2: Bíbélì mi sọ fún mi o.
0: Ó nígbà tó ń jí sáyé òun fìlẹ̀ àwọn ìyàtọ̀ kan nínú àgọ́ ara òun.
2: Ìran kì í sú ojú. Etí kì í kú fún gbígbọ́.
0: Arábìnrin òun mọ̀ dájúdájú pé oníṣègùn ńlá kan bẹ òun wò lójú àlá òun.
2: Ìrántí pẹ̀lẹ̀ jẹ́. Ọ̀rẹ́ mi wọn gbọ́ná. Àwọn tó forí bọlẹ̀ fún yẹn jó mọ ohun tí wọ́n rí mọ́lẹ̀.
0: Ẹ jẹ́ pé bí mo ṣe ń sọ ẹ̀rí arábìnrin lónìí, arábìnrin ti bí ọmọ.

0: ńlá ibi. Arábìnrin ó mọ̀ pé àṣìṣe òun ni ò fún òun lọ́mọ.
1: Àbọ̀rọ̀ ra fojú tọ́jú ẹ̀ lọ́nà.
0: Ṣùgbọ́n kò gbé nínú àṣìṣe rẹ̀, ó tẹ̀síwájú láti lọ bá Ọlọ́run pé ó gbọ́rọ̀ Ọlọ́run pé kò sí tọ́lọ́run ò lè ṣe.
1: Tó padà fọ́lẹ́ ni, ó ti rí yẹn rí. Kí ni ìṣòro rẹ o nígbàgbọ́?
0: Ìwọ kan náà dẹ̀ wà tó ń gbọ́ mi láàárọ̀ yìí.
1: Kò tó máa sá.
0: Ìwọ tí ẹ ṣẹyún rí. Síbẹ̀síbẹ̀ ni o sì ń wojú Olúwa fún ọmọ.
1: Àlọ́rẹ́.
0: Ó wá rò pé Ọlọ́run ò lè ṣe. Ẹ
1: máa sọ̀rọ̀ gbogbo
0: yìí. Tọ́lọ́run tó bá lè dá ẹni tí ò ní wúǹbù rárá tó lè dá a lóhùn.
1: Àlọ́rẹ́ ń sọ̀rọ̀ o. Orí mi mọ́ mọ́ jẹ́ o ẹ̀dá.
0: Ìránṣẹ́ Ọlọ́run ó gbàdúrà fún ọ láàárọ̀ yìí.
1: Mi mọ́ mọ́ jẹ́ o.
0: Ìwọ náà wà á dẹ̀ rí ìbẹ̀wò, wà á rí ìyanu Ọlọ́run.
1: Mọ́ jẹ́
0: ẹ jẹ́ ń gbóhùn gbogbo lé bàbá lọ́wọ́ láàárọ̀ yìí. Ibi náà la gbà wọn tí Ọlọ́run ní fún wa. Láàárọ̀ yìí, bàbá ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí.
2: God bless you, sir.
0: Ẹ káàbọ̀ sórí ètò yìí.
2: Thank you, sir.
0: Aha, kí ni Olúwa ní fún wa láàárọ̀ yìí? A fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run.
2: Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run ayérayé ọmọ aládé àlàáfíà gba ọ̀pẹ́ wa. Láti àtètè kọ́ sí ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Láti pàṣẹ láti dáhùn gbogbo lẹ́yìn rẹ̀ kò sí ohun tí a tún dá mọ́. Láti pàṣẹ ọ̀rọ̀ rẹ láàárọ̀ yìí, ẹnì kọ̀ọ̀kan wa wò wá sàn. Nínú ẹ̀mí, nínú ara, nínú gbogbo ayé wa kó wò wá sàn. Ògo ni fún orúkọ rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ńlá tí Ọlọ́run fún mi láti wà ní iwájú gbogbo àgbáyé ní òní yìí. Pàápàá ní òní Sunday. Kókó tí Ọlọ́run fi sí mi ní ọkàn láti jẹ́ kájọ jíròrò nínú àgbàyamúyamú ọ̀rọ̀ Ọlọ́run, ó ní ìwé orin Dáfídì 24:5 tí ó sọ báyìí.

0: àkókò ẹ̀rí lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní west radio 89.3 fm ti àkàlẹ̀ sí alábẹ́ avenue lórí estate nílùú ìbàdàn bí. àwọn bàbá wa tí wọ́n ti bá wa sọ̀rọ̀ ọlọ́run láàárọ̀ àwọn náà ni ds pastor samuel adeyinka aderibigbe láti ìjọ cac àgbàlá ìtura àjọfẹ́ ìbò.
1: sinagogun lọ́nà súnmọ́ lórí ìrẹ́ náà ni.
0: bàbá mo fẹ́ kẹ́ ẹ bá mi gbàdúrà láàárọ̀ yìí àkọ́kọ́ ẹ bá mi gbàdúrà láàrin ìṣẹ́jú kan torí àkókò wa àwọn tó ń wojú olúwa fún ọmọ irú ẹ̀rí arábìnrin wọn kò ti ṣí àwọn náà ní
2: ìyè
0: kan ti rí pé kò sí tí ọlọ́run ò lè ṣe ẹ bá mi túre fún ayé wọn láàárọ̀ yìí.
2: nípasẹ̀ àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run gbogbo inú tó ṣe fún ọmọ tí ń gbọ́ mi nínú rédíò inú rẹ̀ sí lónìí gbogbo tí wọ́n ti pè ọ́ tó yìí ṣe bẹ́ẹ̀ àánú tí ó dá anna lóhùn àánú tó dá ọmọọmọ wa elizabeth lóhùn yóò dá ìwọ náà lóhùn níwòye oṣù mẹsànán ó fi inú soyún wàá sì fẹyìn gbọmọ pa ògo ọlọrun yóò sì farahàn náà ayé yín yéṣù olúwa wa.
0: ẹ wá bá mi gbàdúrà fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ àti ètò ààbò orílẹ̀-èdè yìí ẹ bá mi kó gbogbo ẹ̀ pọ̀ dájú sá.
2: orúkọ jésù olùgbàlà bíbélì pé ọlọ́run wa ní ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú àwa wù ọ́ láàárọ̀ fún ìrànlọ́wọ́. bíbélì sọ wípé nígbà tí ejò bá ń bu àwọn èèyàn sán ní aginjù tí àwọn ọmọ ìsẹ̀lẹ̀ bá ti lè gbé ojú sókè olúwa lọ́pàṣẹ kí mo ṣe ọ̀rọ̀ ìjọ amúbínà kan tí àwọn èèyàn bá ti wá ń wò ó wọn ni wọn bẹrẹ sí ejò tó ń bu àwọn èèyàn sán kò ní bù wọn sán mọ. ìjà gbójú wá sókè sí ìwọ ọlọ́run lónìí ní orílẹ̀-èdè ààbò rẹ yóò dájú. gbogbo ogun ajínigbé ìpanilọ́tún ló sì olúwa fi òpin ṣe. gbogbo bí orísun ogun yìí ti wá olúwa jọ gbẹ. àwọn alágbára tó ń dààmú ìlú yìí tó ń dààmú orílẹ̀-èdè tó ń dààmú àgbáyé òkùnkùn ni ogun léwa ni ogun àyíká ni ogun ènìyàn ni ogun náà lónìí olúwa jọ di ìtẹ̀mọ́lẹ̀ rán ààbò sí wa ìwọ ní ààbò àtagbára rán ààbò sí wa sí orílẹ̀-èdè yìí rán ààbò sí wa sí àwọn ìjọba wa àwọn gómìnà wa àwọn aláṣẹ orílẹ̀-èdè gbogbo rán ààbò sí wa àwọn oníṣẹ́ ìjọba rán ààbò sí wọn àwọn òṣìṣẹ́ agbófinró rán ààbò sí wọn gbogbo ilé kọ̀ọ̀kan ọmọ kọ̀ọ̀kan ẹbí kọ̀ọ̀kan gbogbo wa lápapọ̀ rán ààbò sí wa gbogbo bàbá bàbá wa nínú olúwa àwọn bàbá bàbá wọn aláṣẹ ìjọ yìí gbogbo rán ààbò sí wa àánú ààbò yóò dájú lórí wa tọmọtọmọ tilétilé jẹ ààbò dájú mọ fi wá sílẹ o mọ kọ wá sílẹ o jésù olúwa wa.
0: àmì lórúkọ jésù.

kini e ka so e de ku isimi oni iroyin agbaye la mo wa fun yin lati kanin West Radio 89.3 FM ikani kan ga agbo magbe tokun fun omi ogbon imo ati oye ti a kale si opopona laami avenue Odujale Estate Ibadan temi tope Olawole ni oniroyin yin saaju egbo awon koko le to wa ninu iroyin na egbe oselu APC ti fun Tinubu ni iwe eri gege bi omo oye sipo are lodun 2027 ipinle Oyo gbe igbese lori isuna idagbasoke omo niyan isele bola tutun meta ina se ifidimule re ni Uganda ni ibasepo pelu DR Congo ikolu alagbara nla ile Russia si Ukraine se kupa eniyan merin nigbati opolopo si fi ara pa won se kupa afurasi leyin itosina ibobo ile ise eleto abo nitosi ile are ile America ninu iroyin ere idaraya omo iko ma United Fernandez ni won ti daruko gege bi agbabolu to yege julo ninu idije Premier League ti saye iroyin na re lekun rere loni tin se ojo kerin le logun osu karun ni are Bola Tinubu yo tewo gba iwe eri idije gege bi omo oye fun egbe oselu All Progressives Congress APC sipo are lodun 2027 eto on ni ireti wa wipe yo waye ninu gbogan Bola Ahmed Tinubu International Conference Center leyin akojopo iseto idibo abele ipo are egbe oselu na jakijado orilede yi ninu atejade to jade lana lati owo oludamoran pataki fun are lori eto iroyin ati ilale atele iyin o bayo ona nuga o salaye bi eto on bi o ti lo pelu awon ti o lanfani lati wa nbe leyin eleyi ti eto ipolongo ibo egbe na yo bere jaju eto edibo gbogbogbo ti odun 2027 leyin ju anu to tu je olokowo oloye Taufik Adegboyega Adegoke lo je tewo gba iwe gege bi omo oye sipo gomina labi asia egbe oselu African Democratic Congress ninu eto idibo ti odun 2027 ni ipinle Oyo leyin to ti jawe olubori ninu eto idibo abale egbe oselu na to waye jakijado ipinle yi esi bo ina kede lana lati owo alaga igbimo eto edibo abele egbe na eyin honorable Rasak Sadinse nibi ti oloye Adegoke to tu je are egbe omo balogun ti le Ibadan le ti o ti lanfani lati jawe olubori ti o si ma soju egbe oselu ADC nu eto edibo gomina osu keji ti odun 2027 ijoba ipinle Oyo ti gbe igbese tutun lati mu irolagbara deba idagbasoke omoniyan pelu eto idasile ileise to ri si oro fun idagbasoke to lorin jakijado ipinle yi igbese na lo wa ni ibamu pelu afojusu isejoba gomina Seyi Makinde awon alase salaye pataki eto on eleyi to jeyo leyin ipe tutun lati ileise are si awon gomina fun igbese na fun idagbasoke orilede yi awon isele arun Ebola tutun meta ni won ti se ifidimule re nile Uganda gege bi ileise eleto ilera ti filede leyin ti ajo eleto ilera agbaye ti kokoko kede ewu to wa ninu irujade arun na nile alamuleti lele to ti to wa ni Congo isele on isele tutun na ni oyi awon to ti fi idi re mule ni Uganda fi je marun lati igba tan ti kefin isele na ni ila orun ile Africa lojo 15 osu karun ile Russia se ikolu nla se Ukraine nigbati won rojo awon ado loro oju ofurufu to le ni 100 eniyan merin ina se kupa nigbati awon to le ni 50 si fi ara pa ni Kyiv ati ni agbegbe re
lásìgbò náà ilé wáyé lóru mọ́jú ọjọ́ ìsinmi tó sì bá àwọn ilé àti ilé ẹ̀kọ́ jẹ́. Ààrẹ ilẹ̀ Ukraine Volodymyr Zelensky ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, eléyìí tó wáyé lẹ́yìn ìlérí ààrẹ ilẹ̀ Russia láti gbẹ̀san àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wáyé ní kòpẹ́kòpẹ́. Afurasí kan tó yànban nítòsí ibùdó iye ọkọ̀ wò nílé ìjọba ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti ṣekú pa nínú ìsọ̀kò ìbọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò ní ìrọ̀lẹ́ ọjọ́ Sátidé, gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ti ṣe ìfìdímúlẹ̀ rẹ̀. Afurasí náà ni orúkọ rẹ̀ ń jẹ́ Nasa Best, ọmọkùnrin ọmọ ọdún 21, eléyìí tí àkọọ́lẹ̀ fi hàn wípé ó ní àìlera ọpọlọ. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn oṣù kan lẹ́yìn tí agbébọn ṣínà ìbọn bolẹ̀ níbi ètò àpèjẹ àwọn oníròyìn nílé ààrẹ. Ìṣẹ̀lẹ̀ náà sì wà lábẹ́ àyẹ̀wò lọ́jọ́ Sátidé, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ti gbogbo àwọn ọ̀nà lẹ́yìn tó wà ní àyíká ilé funfun pa. Nínú ìròyìn eré ìdárayá, agbá ọwọ́ àárín ikọ̀ Manchester United Bruno Fernandes iná ti dárúkọ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó yege jùlọ nínú ìdíje Premier League ti sáà yìí lọ́jọ́ Sátidé. Ọmọ ọdún 21 náà ni ló ṣe gudugudu méje àti yàyà mẹ́fà fún ikọ̀ Man United tó sì jẹ́ ẹni àkọ́kọ́ lé tí ó gba àmì ẹ̀yẹ náà láti ọdún 2010 sí 2011. Èyí ìròpin ìròyìn àgbáyé wa fún ti ọ̀sán tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. À ń wá fún yín pé lónìí tí í ṣe ọjọ́ 24 oṣù karùn-ún yìí ni Ààrẹ Bọ́lá Tinubu yóò máa láǹfààní láti tẹ́wọ́ gba ìwé ẹ̀rí ìdíje gẹ́gẹ́ bí ọmọ òye fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sípò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Wá fún yín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbésẹ̀ tuntun láti mú ìrólágbára dé bá ìdàgbàsókè ọmọnìyàn pẹ̀lú ètò ìdásílẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀hún fún ìdàgbàsókè tó lọ́rìn jákèjádò ìpínlẹ̀ yìí. Aláǹfààní láti mú wá fún yín pé àwọn ìṣẹ̀lẹ̀ àrùn Ebola tuntun mẹ́ta ni wọ́n ti ṣe ìfìdímúlẹ̀ rẹ̀ nílẹ̀ Uganda, gẹ́gẹ́ bí iléeṣẹ́ elétò ìlera ti fi léde lẹ́yìn tí àjọ elétò ìlera àgbáyé ti kọ́kọ́ kéde ewu lẹ́yìn tó wà nínú ìrújáde àrùn náà nílẹ̀ alámùlétì wọn ní Congo. Àmúwá fún yín pé ilẹ̀ Russia ṣe ìkọlù ńlá sí Ukraine nígbà tí wọ́n rọ̀ jo àwọn àdó olóró ojú òfurufú lẹ́yìn tó lé ní 100. Àmúwá fún yín pé afurasí kan tó yànban nítòsí ibùdó iye ọkọ̀ wò ní ilé ìjọba ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti ṣekú pa nínú ìsọ̀kò ìbọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò nírọ̀lẹ́ ọjọ́ Sátidé, ìyẹn gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ti ṣe ìfìdímúlẹ̀ rẹ̀. Nínú ìròyìn eré ìdárayá láti mú wá fún yín pé agbá ọwọ́ àárín ikọ̀ Manchester United ìyẹn Bruno Fernandes iná ti dárúkọ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó yege jùlọ nínú ìdíje Premier League ti sáà yìí lọ́jọ́ Sátidé. Kúnlé Olówù ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún. Ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa gbogbo at West Radio 893. Ẹ ti lè máa gbọ́ wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. A wà lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmín.

0: ẹsìn ni kì í jẹ̀rẹ̀ sí. Kò nílé tó ń gbé. Ilé tó ń gbé kì í ṣòwò nílé tó jẹ́ pé à ń fọwọ́ kọ́.
1: A ní ṣe la rí ta o.
0: Nínú afẹ́fẹ́.
1: A rí ká.
0: Àyè gbà á.
1: Bá ilé kú. Bí mo bá lè máa rò.
0: Ó náà lógun ìjìnlẹ̀ ṣin.
1: Tó lọ́rùn mi ṣe ẹ̀ orí pé ọ̀rọ̀ mi tọ́pẹ́. Àbẹ́
0: ọ̀. Ẹ bá sọ yí pé.
1: Kì í ṣọpẹ́ pẹ̀lú mi.
0: Kára ọkọ̀ ojú òfurufú fún.
1: Ẹ bá mi gbé.
0: Àbí ọkọ̀ orí ilẹ̀.
1: Má ọ pẹ́.
0: Ọkọ̀ bògìnì tí ò sẹ́nìkan tó jẹ́ wípé.
1: Èmi tí wọ́n ti
0: sọ. Ó lò ó rí.
1: Mẹ́fọ́ lè jẹ́ nǹkan kan.
0: Tó bá jẹ́ tó ń jẹ ló jẹ́ pé ó ń bèrè lọ́wọ́ wa.
1: Èmi tí wọ́n sọ pé kò lè da nǹkan kan. Ẹ wá wò.
0: Àwa Èkìtì àbágbóyán tó fẹ́lẹ́ bí etí. Ó jẹ́rìí àwọn Ọ̀yọ́.
1: Àwọn òṣìṣẹ́ bàbá láyé.
0: Àwọn náà ìbárò àmọ̀là. Ó jẹ́ pé fẹ́lẹ́ bí etí. Bẹ́ẹ̀ sì ni ìjẹ̀bú ìbáṣe kọ́kọ́rẹ́. Mo jẹ́ rí àwọn kan náà àwọn náà yóò ṣe ìbìrìpò. Ṣùgbọ́n mo béèrè oúnjẹ wọ̀nyí lọ́wọ́ wa. Bí kò ṣe ọpẹ́ inú ọpẹ́ ló ń gbé inú ọpẹ́ ló ń sùn agbáláàrẹ̀ ọpẹ́ ni ọpẹ́ náà ló yí ká. Ó ní ẹ wá sí àgbàlá rẹ̀ àtẹ̀yìn àti ìyìn. Kí ló wá dé ta nílé fi ọpẹ́ fún. A ní èmi mú ọpẹ́ mi wá. Ẹ̀yin náà ń kọ́. Mú ọba àrà. Ọba ṣe yóò wò ó. Ẹja ti bì kan wò ó. Níbi wákàtí díẹ̀ sẹ́yìn. Oòrùn jáde. Ó ń tàyàn lára fàìfàì. Ṣùgbọ́n ẹja wo àkókò tá a wà yìí. Òjò náà ni.
1: Bàbá mi mọ ṣe.
0: Ó ṣe ń rọ̀ ní ilẹ̀ ibẹ̀ náà ló ń rẹ̀ ló ń rọ̀ ọ́ ní ilẹ̀ ibòmíràn. Ẹgbọ́n ta ló lè bí ọ́ léèrè. Iṣẹ́ rẹ ni. Àwọn kan wá ń sọ yí pé ǹjẹ́ ta lẹni tó ń jẹ Ọlọ́run. Pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ wo ìwọ ni ó máa fi gbogbo ọpẹ́ àti ìyìn àti ògo fún ní gbogbo ọjọ́ ayé mi.
1: Dàdà mi.
0: Mi ò lẹ́lòmíràn tó jẹ́ pé mo lè sìn.
1: Àkọ́bọ̀.
0: Kó má bàa fi òkúta ilẹ̀, ó má bàa fi rọ́pò mi.
1: Àmì ká fífi.
0: A ní Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀.
1: Dàdà mi.
0: Ẹ fi ọlá fún Olúwa.
1: Àtọ́.
0: Ẹ fi ìyìn fún orúkọ rẹ̀. Nítorí pé òun ló tọ́ sí. Òun náà ló yẹ. Ẹni tó ti fa àánú àtòrè ọ̀fẹ́ gba ẹ̀mí. Láti tún lè gúnlẹ̀ sórí ètò ní ti ọ̀sán yìí. Ẹni tó fi àánú àtòrè ọ̀fẹ́ gba ẹ̀yìn náà. Ẹ tún lè máa gbọ́ mi ní ti ọ̀sán yìí. Ìyá Ọlájídé mo mọ̀ pé ń gbọ́ mi. Òun náà ló ní àánú tẹ́ fi ń gbọ́ mi. Ìyá Adékúnlé Kristánà mọ̀ pé ẹ̀yìn náà ń gbọ́ mi. Ìyá Yusuf ìyá ọmọ Lára. Bàbá Adékas mo mọ̀ pé ẹ̀yìn náà ń gbọ́ mi. Agbára àtòrè ọ̀fẹ́ rẹ̀ náà ló mú kẹ́ máa gbọ́ mi. Ní ti ọ̀sán yìí àti ẹ̀yìn gbogbo tó yẹ pẹ̀ ń gbọ́ mi. Adágbére ní ìjẹ́jọ́ Adábí Àbá. Ṣùgbọ́n nípa àánú àtòrè ọ̀fẹ́ rẹ̀ ó tún kà wáyé. Ní tọjọ́ ìní àní kí ni a ó fi fún ọba ṣẹ̀dá. Òun náà mo fi ń kín. A ti mọ̀ yí pé ẹ ń bá ti lè gorí ètò tí mo fẹnu lé. Ọ̀rọ̀ pẹ́ ẹ ti mọ̀ bí ìsọ̀yìí ni. Bàbá ní kí n fi wákàtí kan ẹ̀kan bí dán mi wò. Ẹ̀kan kówó le. Ẹ̀kan ra wákàtí kan. Ẹ wá sọ pé kí n lò ó bí eléyìí. Mo lè lò ó. Èmi náà kọ́ ẹ̀mí mímọ́ Ọlọ́run náà ni. Òun náà ni ìsọ̀yìí mi. Òun náà ni agbára mi. Ẹ̀kọ́ ilé. Níbi gbogbo tẹ́tún ti ń gbọ́ mi ní ti ọ̀sán yìí. Ọjọ́ ìkẹrìnléníogún òun máa mà tún rèé. Ìsinmi ìkẹrin nínú oṣù karùn-ún òun náà mà tún rèé.
1: Bóyá ṣe ni máa jó fún.
0: Agogo mẹ́rin ló mà tún kọjá yìí. Ayé Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀. Lórúkọ aṣẹ̀dá lórúkọ amẹ̀dá. Ẹni tó dá èmi àti ìwọ ẹni tó ń ṣògo lórí ayé èmi àti ìwọ. Aláàánú ti ń fi àánú ṣògo. Ìwọ ni mo kí o. Lórúkọ ọba òkè. Lórúkọ àwọn aláṣẹ àtàwọn lọ́gàálọ́gàá ní ìkànnì tá a wà yìí. Lórúkọ màmá wa. Evangelist Mrs. Lillian Bademosi ni mò ń kí n pẹ̀ káàbọ̀. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí ayọ̀ Emmanuel Ojo. Lórúkọ lóòótọ́ ètò yìí, Adédàmọ́lá ọmọ bàbá.

lorúkọ náà bá tí ní mi ní títí ọ̀sán yìí stephen ige ọ̀gá àgbà gbogbo àwọn ẹnjiníà ní ìkànnì tá a wà yìí ó náà lọ lọ́wọ́ bá tí ní mi. Orúkọ mi ò yí padà Pastor Sunday Afolabi yín rèé ẹnìkan ṣoṣo tó mọ orí Ọlọ́run tó mọ̀ pé àánú Ọlọ́run lòún jẹ ní ìgbà gbogbo èmi lọ́lọ́pẹ́ èmi Táyọ̀ Adéwòmí náà wà pẹ̀lú mi nínú òkòlò yìí ètò èmi lọ́lọ́pẹ́ náà rèé. Ní ìkànnì yín West Radio 893 FM Vantage ẹ ti mọ̀ yìí pé ojú òpótà ti ń wura wa ni kọjú sí mi kí n bọ́ dọ́rẹ̀ ìta mọ̀ sí Facebook ó ti wà á ti ṣí i kalẹ̀ tó bá dẹ̀ jẹ́ orí WhatsApp náà ni WhatsApp ti ìkànnì yìí 0915939893 ẹ fún mi lákòókò díẹ̀ ni mo pé mi ò lè fi dùn yín ìpè tí ń wọnú òkòló. Ẹ má bínú ẹ sì fún mi lákòókò dé àlejò wa ti wọnú òkòlò yìí ẹ sì kọ́kọ́ lọ sójú òpó Facebook náà sí WhatsApp mo pè yẹn tó bá jẹ́ pé Radio Garden náà ni a wà ń bẹ́ ẹ ti mọ̀ pé kalẹ̀ kakò náà láwa ẹ lọ sí Radio Garden www.westradio893.com ẹ lọ́bẹ̀ www.westradio893.com Àyí tẹ̀ ń pè yí, ẹ jẹ́ fún mi lákòókò díẹ̀, ẹ ti mọ̀ yí pé ẹ̀yin lẹni mí ẹ̀mí náà lónìí yín. Fún mi lákòókò díẹ̀, jẹ́ ká wọnú ètò nísànsán. At West Radio 893 FM Vantage, òun náà ni ẹ fi kàn sí wa lójú òpó Facebook. Ẹ ṣe àyẹ̀ láìkí ẹ̀.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé èmi náà ò lè ṣaláìyìn fún gbogbo oore àti àánú rẹ tí mò ń rí gbà ní gbogbo ìgbà. Ẹnu mọ̀ pé abala méjì ló kẹlẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́. Abala àkọ́kọ́ ó náà ní abala tani ọlọ́pẹ́. Mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́pẹ́ èyí náà lẹ ti ń pè wọlé. Ẹ kàn fún mi lákòókò díẹ̀. Abala tani ọlọ́pẹ́ òun náà labala tó jẹ́ pé a ti ń fi ọpẹ́ wa hàn yálà lórí ọjọ́ ìbí tàbí wedding anniversary wa àbí ìrìn àjò wa lọ́nà kan sí ìkejì. Òun náà la máa fi wọ̀n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ ìkànnì ìkànnì agbọ́nmàgbẹ́ láti lè ṣe kínní láti lè jẹ́ kí àwọn èèyàn ó jorí ọ̀fẹ́ ìrírí yín ìlàkọjá yín bó ṣe já sí ọpẹ́ òun náà ló jẹ́ pé àmúwá ní abala yìí àti ẹ̀yin náà tó jẹ́ pé ọ̀rọ̀ yín já sí ọpẹ́ tẹ wà nílé kì í ṣe gboyin náà la lè ṣe kínní la lè gbé wá sórí ètò yìí ẹ̀yin náà ẹ lórí ọ̀fẹ́ láti pè wọlé láti fi ọpẹ́ yín hàn fún ọba àṣẹ̀dá. Abala ìkejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ èyí tó jẹ́ pé àgbékalẹ̀ láti ṣe kínní láti sọ̀rọ̀ àṣẹ sínú ayé onípòjípò lọ̀rọ̀ wa ló wá já sí ọpẹ́ ẹja àgbà bí eléyìí.

0: tẹ́mi náà ni wá ṣolé gbè báyìí.
1: mi ayọ̀ lọ́gọ̀.
0: kèmi náà ní kínkín wá kọrin ni.
1: gbogbo ìgbà lọ́jọ́ ayé mi èmi àpò kìkì rẹ̀.
0: ọ̀pọ̀lọpọ̀ ti ń wò wípé bó kì í ṣe ni tó ń kọrin yìí là ń gbóhùn rẹ̀. bó ṣe rí náà nìyẹn. iṣẹ́ mi mímọ́ ni. ó yàtọ̀ sí ara wọn. àlejò wa ní titi ọ̀sán yèyé lábala tani ọlọ́pẹ́ lórí ètò èmi lọ́lọ́pẹ́. àwọn náà ni evangelist mrs ọmọlára ọlá ọ̀rẹ́ ṣe bẹ́ẹ̀ ni mà. ẹ káàbọ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́. gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé ẹ fi wọlé òun náà ni wípé ọlọ́run fún yín ní nǹkan kan láti ṣe kínní láti máa fi yin ọlọ́run. ẹ jẹ́ kí n kọ́ gba bí wọlé gẹ́gẹ́ bí ohun yẹn ṣe wọlé ẹ tí ì jẹ́ ká jò ó sí yín tẹ́ ẹ ti ṣe kínní tẹ́ ẹ ti dáhùn wípé ó dá yín lójú. ẹ jẹ́ kí n wá béèrè bí eléyìí ṣé iṣẹ́ oríran mi ni gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ àbí ẹ̀bùn ǹjẹ́ ẹ lè ṣe ìyàtọ̀ nínú méjèèjì.
2: iṣẹ́ tó ríran mi ni ó fún mi ní ẹ̀bùn ó ràn mí ni wípé eléyìí mo ràn ẹni torí pé iṣẹ́ tá a bá ràn yàn tó jẹ́ pé ohun tó jẹ́ iṣẹ́ tá a yàn láàyò gan tó gbà á lọ́wọ́ èèyàn a rí pé iṣẹ́ tó ràn mí gangan ni iṣẹ́ tí mo ṣe àtìgbà tí mo ti wá ń ṣe òun ni mo fi wọlé pé kò dà mí rí.
0: ó dà mo kọ́kọ́ ṣe kínni mo ti kọ́kọ́ gbà mú ní ìkórìtà tí ẹ kọ́kọ́ sọ yẹn. báwo ló ṣe jẹ́ ẹni tó lè tẹ́ ẹ lè fi iṣẹ́ ó túmọ̀ sí wípé iṣẹ́ ìránṣẹ́ òní iṣẹ́ orin tó jẹ́ pé ẹgbà yìí báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe gba iṣẹ́ títí ara kúrò lọ́wọ́ yín.
2: mo dúpẹ́ olóòtú mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó fún mi lónìí torí pé mo wà láyé mo wà láàrin àwọn àlàyé ọkàn mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ̀. láti gbà mo lè sọ pé ìdílé mùsùlùmí ni mo ti jáde láti ilẹ̀ ṣùgbọ́n nígbà yẹn a máa ń lọ lé kébọ̀t kò wọ nígbà tó yá a bẹ̀rẹ̀ sí ní lọ church. So mo wá fayé mi fún Jésù wọn wá àwọn ìgbà tá a ti wà lọ́dọ̀ ẹnìkan wá sún Jésù fún mi nígbà yẹn chọ́ọ̀chì tí mi gbọdọ̀ polówó wọn lórí wọn ò máa wòran tí wọn ṣe sọjí ńlá kan gbà yẹn wọn wá sún Jésù fún wa so a bẹ̀rẹ̀ sí ní lọ síbẹ̀ wọ kó tó dìgbà yẹn gbogbo ibi tá a ń lọ chọ́ọ̀chì ibi tá a máa ń tẹ̀lé wọn lọ yẹn wọn máa ń ṣe akọrin níbẹ̀ so gbà tí mo dẹ̀ tún gbàgbọ́ tán wà sún Jésù fún mi ibi tí mo dúró sí náà akọrin yẹn náà pé ẹ̀bùn yẹn wà orí ọ̀fẹ́ yẹn wà so torí ẹ mọ̀ ní ọ̀dà ṣáìdì wa náà a máa ń kọrin ibi tá a ti kúrò so orí ọ̀fẹ́ yẹn wà so gbà tá a dẹ̀ wá gbàgbọ́ wá join choir àwa bẹ̀rẹ̀ sí ní kọ orin yẹn a bẹ̀rẹ̀ sí ní kọ orin yẹn ọlọ́run dẹ̀ ń sọ pé bẹ́ẹ̀ náà ni ọ̀nà bí tí mo wá mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ikọ̀ àtiríjú ní ìgbà yẹn bàbá mi nínú olúwa wòlíì mi ọlọ́run mú mi pàdé wọn nígbà tí wọ́n wà ní ọ̀dọ́ so àwọn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrìnṣẹ́ o but ọlọ́run mú wa pàdé wa so ìpàdé tá a jọ wá pàdé yẹn ó mú kí iṣẹ́ ìrìnṣẹ́ yẹn kó tún wá kó tètè yá láti dìde láti mọ ojú ọ̀nà tí a tọ́ ṣùgbọ́n ní gbogbo ògbà yẹn a ṣèyàwó a dẹ̀ kọ́ṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí a kọ́ wọ́n mo kàn á rántí pé gbogbo iṣẹ́ yẹn tí mo fi iṣẹ́ yẹn bóyá mo tajà yẹn bí ọdún méjì lójú àlá yẹn ní ṣọ́ọ̀bù yẹn mo kàn máa ń rí bàbá bá dáre wọ́n á yọjú sí mi wọ́n á bá mi sọ̀rọ̀ páwọn ràn mí níbí so màá sọ fáwọn ìránṣẹ́ ọlọ́run èwo wá ló fẹ́ ràn wá báyìí bọ̀ wọ́n á tún jíṣẹ́ fún mi pé o ò gbọ́ràn o a máa ṣáà jẹun tó bá ní òun ò ràn wá níbí a ṣáà jẹun so along at the end of the day ṣọ́ọ̀bù yẹn náà a close it down ni àwa múṣẹ́ orin láàyò àbẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀lú ìtọ́ni bàbá mi nínú olúwa wọn fi wá sílẹ̀ wọ́n mú mi wọ́n tọ́ wa wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wa pé báyìí báyìí báyìí báyìí ló yẹ ká ṣe rìn bye bye lo ye ka se rin bye bye lo ye ka se rin
0: abi rin be bo bo bo.

0: mìíràn ló méjì tó yẹ pé èmi náà yóò fi fún ọba òkè.
1: Alágbádá iná.
0: Bí kò ṣe yìnyín.
1: Aláwọ̀ tẹ.
0: Nítorí pé mo sọ ṣáájú wípé kò sóhun tó jẹ́ pé ò ń bèrè lọ́wọ́ wa bí kò ṣe yìnyín.
1: Òbẹ́nu mú jẹ́ sọ́la.
0: Ó dá ẹ̀jẹ̀ ká ṣe ibi eléyìí àlejò wa ṣe wà pẹ̀lú wa. Mo mọ̀ pé ẹ̀yin náà ẹ̀ ń gbádùn bí àwọn ìbéèrè tó jẹ́ pé àwọn ń dáhùn gẹ́gẹ́ bí a ṣe ń bèrè lọ́wọ́ wọn. Mo rẹ̀ mọ̀ pé ó mú ọkàn yín náà le gbogbo ẹ̀yin náà tó yẹ pé ẹ wà lójú ọ̀nà yìí. Ẹ̀jẹ̀ká ṣe lálàáfí bọ̀ ẹ̀jẹ̀ká ṣe lálàáfí bọ̀ ẹ̀yin náà ẹ ó ṣe kẹ́yìn náà kẹ́ ní ìbéèrè ẹ ti mọ̀ pé ìbéèrè mi gbogbo àwọn tó bá wá sórí ètò yìí wọ́n máa wò pé ìbéèrè ti máa ń pọ̀ jù kò dẹ̀ àdẹ̀ tí ì lè béèrè tán ṣùgbọ́n ẹ̀yin náà ó ṣe kẹ́yìn náà kẹ́ ní ìbéèrè àbí ẹ̀yin náà fẹ́ fi ọpẹ́ hàn fún ọba àṣẹ̀dá gbogbo ẹ̀yin náà tẹ́ jẹ́ ọmọ oṣù yìí gbogbo yín náà ló jẹ́ pé àkí lórúkọ lówà ọjọ́ yín yóò máa lékun sí lórí òkè ìpẹ́ àti ìsọ̀rọ̀ tán òjò ti ń kù kódà ẹ jẹ́ kí a kọ́ mú ìpè àkọ́kọ́ yìí. Hello.
2: Hello sir.
0: Hello ma.
2: Ẹ kú ijọ́ mẹ́ta o.
0: Yes ma.
2: Mo tún yan Ọlọ́run lógo lórí ayé mo tún gbọ́ orin.
0: Olúwa ṣeun.
2: Adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ Ọlọ́run.
0: Olúwa ṣeun.
2: Agbára Ọlọ́run.
0: Àmì Jésù.
2: Bóyá ṣọ́pẹ́ ni ká kọ́kọ́ dún ni àbí ká kọ́kọ́ béèrè ìbéèrè.
0: Ilé ìtẹ̀ bá ti kọ́kọ́ mọ́ ni.
2: Mo kàn fẹ́ kí mọ́mì yẹn. Ó jẹ́ ní máa làárí tó. Bí gbogbo yìí tán ń ṣe yìí iṣẹ́ mọ̀ pé àwọn ọmọ ayé sí wọ́n fẹsẹ̀ kan torí ìkíní kan tó kí ni. Ó yàdà pé àwọn ọ̀ráyè gbogbo yìí tán ń bá kàmù. Tí ò bá ti rọ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ kò sí nǹkan tó kàn wọ́n bẹ̀ wọ́n àdẹ̀ mọ́ pé tójú ò bá rí bí okùn bí okùn kò lè rí bí dẹ. Ṣùgbọ́n mo sọ Ọlọ́run lógo lọ ayé màmá lágbára Ọlọ́run ẹ máa mọ̀ síwájú ẹ máa lọ àmì ìlú tó ní gbé Ọlọ́run ní dáa yín padà sẹ́yìn nǹkan tó gbọ́ Jésù lọ́wọ́ yín tí ó gba ọpẹ́ Jésù lẹ́nu yín kò ní ṣẹlẹ̀ sí yín pé àmì tí ẹ sí lájàre kò ní ṣẹlẹ̀ sí yín lórúkọ Ọlọ́run. Báàmì Sunday lẹ̀sìn ẹ̀ wá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ̀ ní sọnù ayé o àní wá yín tì lórúkọ Ọlọ́run. Iná tó wá dúpẹ́ oore tèmi torí mi ò ní béèrè mo kàn kí màmá nínú Ọlọ́run ni. Ẹ mi dúpẹ́ oore tèmi náà ni ó torí ọwọ́ mi ṣe púpọ̀ púpọ̀. Ibi tí ọmọ oṣù yìí o ṣe mọ̀ pé mo wá dúpẹ́ lórí ẹ̀ ní ọdún tó kọjá tí mo ní Ọlọ́run ṣeun pé ọmọ yẹn tẹ̀lé ẹ̀kọ́ mi hàn kó tẹ̀lé. Pé mi kò jáde nínú géètì yẹn pé àkọ́kọ́ tó mú mọ́tò yẹn mọ́lẹ̀. Ọlọ́run tí ò jẹ́ kí n sunkún tí ò jẹ́ kí n rántí nínú oṣù yìí kí n máa sunkún.
0: Olúwa
2: ṣeun. Ibi tí ó kù lọ́pọ̀lọpọ̀ torí kò tiẹ̀ fẹ́ràn mi ni òkàn kọ́kọ́ ti fi kàn sí ìfún mo kàn ráàánú ìgbà.
0: Olúwa ṣeun. Ibi tí ó kù
2: lọ́pọ̀lọpọ̀ o.
0: Olúwa ṣeun.
2: Ọlọ́run lè dùnkàn ò jẹ́ ká àwọn aṣọ mi máa bàyà lójú.
0: Olúwa ṣeun. Olúwa
2: ṣeun. Ọlọ́run lè Ọlọ́run ìyá ní àgbàlagbà oyè arúgbó ọjọ́ òṣè mórí ànúgbà
0: torí kí n ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. Ẹ ṣe mà.
1: Òbẹ́nu Adélébọ̀ ṣòfò.
0: 0916-893-1000 tàbí 0915-333-4893 0915-333-4893 tàbí 0911-333-893 0911-333-893.
1: Ọba tí gbogbo ènìyàn ń wárí fún.
0: Abala ta ni ọlọ́pẹ́ náà láwa lórí ètò èmi lọ́lọ́pẹ́.
1: Nínú iná ìléru.
0: Màmá Ọlájídé ní ti àpáta àwọn náà ná pè wọlé yẹn.
1: Lára ti gbà láì.
0: Èwo la fẹ́ mú nínú méjèèjì báyìí. Ẹmú kan pẹ̀lú àṣẹ tọ́lọ́run fífún yín ẹmú kan. Hello.
3: Hello.
0: Hello. Ẹ káàsán ìta lọ́lọ́pẹ́ yìí o.
3: Ọjọ́ ọ̀pá ìdáṣà o. Èmi ẹdúpẹ́ lọ́wọ́.
0: Ojú òpó yóò máa tọ́ dáadáa. Bóyá kẹ́ gbìyànjú ẹ̀ padà ojú òpó yóò tọ́. Hello. Hello ta lọ́lọ́pẹ́ yìí o. O ti rè ẹgbìyànjú ẹ̀ padà ojú òpó ìwẹ́dà yìí náà ni ẹgbìyànjú ẹ̀ kò já geere dáadáa ẹ̀já mélé ìpadà. Hello.
4: Hello, ẹ kúrò lẹ́sà.
0: Ẹ kúrò lẹ́mà ta lọ́lọ́pẹ́ yìí o.
4: Mrs. Ogunjobi lati Awotan.
0: Mrs. Ogunjobi lati Awotan, eyin lo lope, kini ride ope yin.
4: O dupe lowo Olorun ti Olorun ti e so mi doju oni.
0: Oluwa seun.
4: Pelu pe ni.
0: Ah, hello.
4: Anu ni mo ri gba.
0: Hmm.
4: Mo dupe lodo Olorun.
0: Oluwa seun. Ah, hello.
1: Enikan. Pata pata ola o.
0: Ojo opo yin e ma binu.
1: Orogodo oba. Oba
0: to mo ile yi hello
5: ah
0: e kuro le sa
5: aku se yo
0: e sa ta lo pe yo
5: e sa la ola di ko la se lati gari mo lo pe
0: ola di pupo oluwa seun lati gari mo baba ikabo
5: aku se yo
0: e sa
5: aku se yo
0: e sa
5: opo re lati o
0: ami jesun
5: ko lo wo olorun
0: ti mo
5: ti send e sere
0: no
5: ko fa na ya ta la pia
0: oluwa seun
5: pa tin pa mi mo
0: Olúwa seun.
5: Olúwa
0: seun.
5: Olúwa seun.
0: Gẹ́gẹ́ bí ohun tí bàbá ìbéèrè ẹja padà sọ́dọ̀ màmá. Bàbá ìbéèrè wípé ọjọ́ wo lẹ́wọ̀ wípé ṣé mi ò ní fi sílẹ̀ nítorí pé Jésù kan fúnra rẹ̀ ó ní ó bá jẹ́ kí aago ìhóre kọjá lórí mi. Ṣùgbọ́n tó sọ wípé bàbá ìfẹ́ tirẹ̀ ni kí ó ṣe. Ohun tí bàbá ìbéèrè léyìí.
6: Àwọn ọjọ́ kan wà tó jẹ́ pé kò sí owó. Ti ma ti e fi ti mo fe fi jeun abi ti mo ti e fe fi ra aso abi se mo pe ton ba pe eyan nigba mi
0: alaso kan
6: oh my god
0: aso ilo le ko wo wa si bi bayi
6: oni bata kan

ó dá màmá ẹ jẹ́ kí n tún béèrè bí eléyìí kí ni ohun tó jẹ́ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa olórin ẹ̀mí orin ẹ̀mí orin ẹ̀mí ẹni náà tó bá ń kọ tó bá bọ́ síta tó bá jẹ́ wípé ó kàn ń kọ ẹ bá mi gbólúwaga ẹ bá mi gbé jesu gbàṣẹ bọ́lórin ẹ̀mí náà ni kí la lè fi dá orin ẹ̀mí mọ̀ gẹ́gẹ́ wípé eléyìí orin ẹ̀mí ni nítorí pé láyé tá a wà yìí tá a máa ń sọ̀rọ̀ nípa gospel music jùjú gospel music àpàlà gospel music tùgbà gospel music jọ́sìkẹ́lẹ́lẹ́.

0: àkókò yẹn ti lọ. Àwọn ìbéèrè dẹ̀ ṣùpọ̀ ńlẹ̀. Inú mi dẹ́ ń dùn bí màmá bọ́ ṣe ń dà wà lọ́hùn. Orí ètò ìmí lọ́lọ́pẹ́ náà la ṣì wà. Ìkànnì World Radio 89.3 FM náà lè ń gbọ́. Abala ta ni ọlọ́pẹ́ náà la wà. Ọkàn ti ń wò pé ó yẹ ká ti bọ́ sí abala ọ̀rọ̀ àṣẹ. Kódà mò ń bọ̀, ẹ jẹ́ kí n kàn béèrè ìbéèrè kan yìí sí i. Ká fi máa káde abala yìí nílẹ̀. Ṣé mo pé tàǹfààní bá tún wà lọ́jọ́ mìíràn, ó ṣeéṣe ká tún ṣe kí ni ká tún lè béèrè dáadáa. Kódà ẹ jẹ́ kí n béèrè bí eléyìí màmá káfi léyìí káfi káde gbogbo rẹ̀ ńlẹ̀. Ǹjẹ́ nírú àkókò tá a wá wà yìí nínú iṣẹ́ ìránṣẹ́ orin tí Ọlọ́run ràn yín, ẹ ti lè rí àwọn kankan tọ́ka sí wípé Ọlọ́run mo dúpẹ́ pé mo jẹ́ ìpè rẹ̀.
1: Mo rí tọ́ka sí tó pọ̀. Òun ni mo fi sọ pé kò dà mí rí. Àtìgbà tí mo ti ń pè tí mo dẹ̀ fi gbogbo ẹ̀ sílẹ̀ fún, kò dà mí. Tó bá kù ṣẹ́jú kan gbogbo bí ni mo ti máa ń sọ. Tó bá kù ṣẹ́jú kan kójú tì mí, a daṣọ àṣírí bò mí. Àwọn ìlàkọjá wà látẹ̀yìn wá o. Àwọn ìgbà kan wà fẹ́ pé màmá rìn lọ lójú títì màmá sunkún. Àwọn ọgbà kan náà máa bẹ́ẹ̀ ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi látẹ̀kan. Ó fẹ́ dàbẹ́ ní pínpín omi jẹ́ nígbà tí mò ń ru àwọn àtẹ̀yìnwá mi. Pé àṣé yóò sì tún padà já sọ́pẹ́.
0: Ó padà já sọ́pẹ́ náà báyìí lẹ́jẹ̀ wà lórí ètò èmi lọ́lọ́pẹ́. Ẹ jẹ́ kí n fi eléyìí kàdí ẹ̀ ńlẹ̀. Ó náà ní wípé àwọn wo ló jẹ́ pé àti Ọlọ́run àti lẹ́yìn Ọlọ́run àwọn tó yẹ pé lè fi ọ̀pẹ́ fún nínú ìrìn àjò yìí.
1: Ẹni àkọ́kọ́ tí màá fọpẹ́ fún Ọlọ́run, ẹni tó ni àgádágodo ẹ̀mí inú ènìyàn, ẹni tó fa ó ṣàánú mi ni sà mi ìtọ́ sí, ó kàn mọ̀ ọ́n mọ̀, ó kàn ṣàánú mi níbi tó ti mú mi jáde, ó kàn wò mí ṣe láàánú ni mi ìtọ́ sí. Ẹni kejì ni bàbá mi nínú Olúwa. Ọlọ́run lòun fún mi lọ́pọ̀lọpọ̀, ṣe ni ti àdúrà, ṣe ni ti kéèyàn sọ́pọ̀tì ọmọ, ṣe ni ti owó. Ọlọ́run lòun fún mi láti bèrè títí di àkókò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mi wà lè ṣe kí n má dúpẹ́ lọ́wọ́ ọkọ mi. Òun náà Ọlọ́run lò fún mi lọ́pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Orí Ọlọ́run first case ẹ̀ tí mi, òun ni Ọlọ́run kọ́kọ́ lò fún mi pé ọya lọ ṣe báyìí.
0: Lọ ṣe báyìí. Ẹ jẹ́ kí n wá gẹ́gẹ́ bí ibi tẹ́ ẹ fẹnu dé yẹn, ó dàbí ìyá kan náà wọ́n béèrè, ǹjẹ́ ẹ ti ṣe àwo?
1: Mo ti ṣe àwo sà.
0: Ó tó mélòó?
1: Ẹyọ kan ni mo ṣe, ṣùgbọ́n aláwọn program tí a máa ń ṣe.
0: Tó jẹ́ pé ẹ ṣiṣẹ́. Kí ni àkọlé ẹyọ kan yìí?
1: Iye ni orúkọ.
0: Iye àádẹ́yẹ lágbára Ọlọ́run. Ó dáa, òun náà lẹ ti gbọ́ yìí, àkókò yẹn ò sí, ẹ̀yin náà ẹ bá wá ṣe kínni, ẹ bá wá fẹ́ lójú, àkókò ṣì wà, àkókò ṣì wà. Bàbá bí a ṣe ń bètò lọ, bàbá náà tó yẹ kán wà ní abala ọ̀rọ̀ àṣẹ, bàbá Adé ọmọ Jésù, tó jẹ́ pé àwọn náà fẹ́ jó nígbọ̀wọ́ fún abala yìí, wọ́n ni ìrìn àjò pa wọ́n lẹ́sẹ̀ dá. Ó dáa, ẹ jẹ́ ká rí kọjá lọ kí n tó yọ̀ǹda àlejò wa ní títí ọ̀sán yìí. Ẹ já kọjá lọ sí abala ọ̀rọ̀ àṣẹ ká lè parí ohun gbogbo.

ìjà o. Ọba fi dúró ṣẹ́gun. Ẹ̀rù rẹ̀ tó ní ibà o. Tótó ọba. Ẹ̀rù rẹ̀ tó ní ibà o. Tótó ọba. Ẹ̀rù rẹ̀ tó ní ibà o. Tótó ọba. Ẹ̀rù rẹ̀ tó ní ibà o. Tótó ọba.

Ẹ̀ka lẹ o, wọ̀nyí ni àkójọpọ̀ ìròyìn lẹwa Túndé Sétìgbọ̀yìn lálẹ́ tòní láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọlé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyédè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Tinubu ni ẹ ti kéde gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú APC. Ilé-iṣẹ́ epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà ni a ti ta ko ilé ẹjọ́ kan tí ilé-iṣẹ́ epo ìfọpo Dangote pè nílé ẹjọ́ nígbà tí a sì ń lago ìkìlọ̀ ta ko mímọ̀ jẹ gàba ilé tí a fi ń gbìyànjú àti gbé ìgbésẹ̀ rẹ̀ lórí ọjà epo. Gómìnà Mákindé bọwọ́ lu owó gbà mọ́ bínú fáwọn tí a pín afaragbá nínú àwọn iṣẹ́ àkànṣe kan tán ṣe lójú ọ̀nà ọjọ́ sí Akinyele. Ilé-iṣẹ́ ọmọlógún ilẹ̀ yìí ti lágbo ìkìlọ̀ sí tí àwọn èèyàn tí a pín wọ́n ní à ń lo ojú òpó ayélujára àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ náà lọ́nà ayédèrú. Àwọn kókó ìròyìn ọ̀hún náà rèé, ẹ̀já gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti jáwé olúborí nínú ipò abẹnú ẹgbẹ́ òṣèlú Progressives Congress APC. Eléyìí ti ṣe ìṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 nígbà tó sì láǹfààní àti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ ọ̀hún níbi ìtìyànpìyàn ti ṣe ètò ìfigagbága ọ̀hún lánàá òde yìí. Ààrẹ Tinubu ònìyàn pé wọ́n ní kéde gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí lẹ́yìn ìtìyànpìyàn ṣe àkójọ àti àtòjọ gbogbo tó ní ṣe pẹ̀lú èsì ìbò. Eléyìí ìtìyànpìyàn ṣe ní gbogbo wọ́ọ̀dù ti ń bẹ lórílẹ̀-èdè yìí kíákéjádò gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ta ni. Ààrẹ ní apẹ́ ó ní ẹnìkan ṣoṣo eléyìí tó pé tó takò nínú ètò ìdìbò ọ̀hún eléyìí tá a sì ti rínú àwọn olóyè ẹgbẹ́ òṣèlú APC àti òǹṣòwò kan Stanley Osifo láti ìpínlẹ̀ Edo ẹni tí a pé ó kópa nínú ètò ìdìbò abẹ́nú náà. Èsì àbájáde tó ní ṣe pẹ̀lú ìdìbò abẹ́nú náà òun ló ṣe àgbékalẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ẹni tó dúró tó sì láǹfààní àti gba tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òṣèlú tó ń ṣe ìdádílọ́wọ́ yìí bí ó ṣe ń gbaradì láti du ipò fún sáà kejì lọ́fíìsì lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò sí ipò ààrẹ lọ́dún 2027. Ilé-iṣẹ́ ẹbu epo ilẹ̀ Nàìjíríà NNPC ẹni àti tako ẹjọ́ kan ti ilé-iṣẹ́ ẹbu ìfọpo Dangote. Eléyìí ti apẹ́ pè nípa ìtakùn kan tó ní ṣe pẹ̀lú fífi ìwé àṣẹ sílẹ̀ fáwọn tí a ń gbépe wọlé fáwọn alágbàtà nígbà tí a ń lago ìkìlọ̀ lórí àwọn ìgbésẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìgbìyànjú láti jẹ gàba lórí ọ̀rọ̀ epo ọ̀hún. Wọ́n pe ìròyìn fi jáde pé ilé-iṣẹ́ epo ilẹ̀ Nàìjíríà NNPC ẹ̀nà ṣàlàyé fílẹ̀ ẹjọ́ gíga tí ṣe tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Èkó eléyìí tí a pé wọ́n ní àṣẹ pé gbígbé àṣẹ tàbí títẹ àtẹ̀lé lórí ẹjọ́ tí Dangote pè òní pé ó ṣeéṣe kó dúnkokò sí agbọn ètò ọrọ̀ agbára orílẹ̀-èdè Nàìjíríà àti èyí tó lè ṣe àkóbá fún ọ̀rọ̀ ìpèsè epo jákèjádò orílẹ̀-èdè yìí. Nínú àwọn àkọọ́lẹ̀ ti ilé ẹjọ́ wọ́n pe ilé-iṣẹ́ epo ilẹ̀ yìí òun ló sọ̀rọ̀ tó sì jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí òun pé ó lè ṣe ojú orílẹ̀-èdè Nàìjíríà tàbí fẹ̀dí rẹ̀ síta eléyìí tó lè mú kí àkóbá wà nínú ìpèsè owó epo àti àwọn ewu tó rọ̀ mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹjọ́ ọ̀hún ni a pé ó dúró lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwé àṣẹ àti képo wọlé eléyìí tí a pé ó wà àtàwọn eléyìí tí a tún àgbéjáde rẹ̀ látọwọ́ àwọn àjọ NNDPRA fáwọn alágbàtà epo àti ilé-iṣẹ́ epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà NNPC. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ ìjọba ìpínlẹ̀ yìí òní àti bẹ̀rẹ̀ sísan owó gbà mọ́ bínú fáwọn tó ní dúkìá níbi tí ọ̀rọ̀ kan níbi tí wọ́n ti ṣe ìfẹ́ ojú ọ̀nà kan eléyìí tí wọ́n ní ń ṣe àtúnṣe sí ojú ọ̀nà ọjọ́ sí Akinyẹlé níbi àti wọ́n sì ń fi ìdí ìfarajìn àwọn ìdàgbàsókè nǹkan amáyédẹrùn múlẹ̀ tó fi mọ́ ṣíṣe ohun tó tọ́ àti ilé ètò yẹ fáwọn tí wọ́n faragbá nínú iṣẹ́ àkànṣe ọ̀hún. Kọmíṣánná àfọ́rọ̀ ilẹ̀ ilégbèé àti ìdàgbàsókè ìgbèríko ọ̀nàrẹ́bù Williams Akinfúnmilayọ̀ òun ló ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ yìí lásìkò ìjíròrò àti àwọn kan tó ní ṣe pẹ̀lú sísanwó gbà mọ́ bínú fáwọn tí a fẹ́ gba owó ọ̀hún eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn tí dúkìá wọn faragbá nínú ìṣẹ̀lẹ̀ fífẹ́ ojú ọ̀nà àti àtúnṣe ojú ọ̀nà olóbèrè epo ti ọjọ́ ti IIT Ìwọ Mọ́níyà tó fi máa Akinyẹlé ní ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ti Ọ̀yọ́ tuntun. Ó ṣe àfikún rẹ̀ wípé àwọn ìfẹ́ lójú ojú ọ̀nà náà láwọn agbègbè yìí ni a pé yóò ṣeéṣe kó mú kí àǹfààní púpọ̀ ó sodo sí agbọn ètò ọ̀rọ̀ ọ̀gbìn lórílẹ̀-èdè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí ó sì tún ṣí ojú ààyè síta fáwọn tí a pín bá tún ní àǹfààní àìmí láti ṣe àmúlò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ibi tí wọ́n lè máa kẹ́rù sí tó fi mọ ilé-iṣẹ́ ọkọ̀ ojú irin àti àwọn ìlú míì tó fi mọ ojú ọ̀nà olóbèrè epo ti ilẹ̀ Ìbàdàn yan Circular Road eléyìí tí a pín ṣiṣẹ́ lórí rẹ̀ lọ́wọ́ lásìkò yẹn. Ìgbìmọ̀ tó wà fún rínrìn àjò lọ ṣe àwọn iṣẹ́ háàjì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ní àti tẹ ọwọ́ iwájú pẹ̀lú ètò ìgbáradì àti àwọn ìgbérasílẹ̀ láti rí wípé gbogbo àwọn arìnrìnàjò wọn láti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni wọ́n ṣe ètò ìrìnàjò háàjì wọn pẹ̀lú àṣeyọrí nípa bí wọ́n ti ṣàbẹ̀wò sáwọn ibùdó eléyìí tí a pé wọ́n ti yà sọ́tọ̀ fáwọn èèyàn ní ìpínlẹ̀ yìí nílùú Arafat àti Mina. Ní Mina eléyìí tí a pé wọ́n ní wa látọ̀dọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ìrìnàjò alálàájì nílẹ̀ Nàìjíríà yan NACON.
ape awon bi ti an se abewo ton ti a mojuto se latowo igbimo na lo wa latowo bi en ti se akowe egbe na ogbeni Kamaruddin Fasase ele ti an se abewo to si le waju won lo si awon ibudo ibi ti won o ti ma sun ele awon igbonse to fi ma won kan eto abo ti an ti seto ati awon kan mi ti o mu ki igbaye gbadun oro won lorun lawon agbegbe ele ti won wa na nigba tun soro ni soke leyin ti an se abewo lojo ojobo Thursday loruko alaga igbimo toro kan ayun sheike Abdul Wahab Atere JP on pe akowe fun igbimo won ogbeni Kamaruddin Fasase on lo sise lojo oro pe awon iko to lo saju on ni won tare lati lo re se abewo sawon bi to to ati bi to ye ko to de pe awon arinrin ajo ohun won mo gunle si le ohun bakan na lo je ko di mo pe awon arinrin ajo lo sise aji lati ile oyo oni ape won gbarade lati lo re seun to so ati leto ye le tin ajo won se bere lojo aje ojo monday ojo ke dogbon osu karun odun ta wa ye nigba tun se afikun re o pe awon arin ajo na oni won mo ku ni maka lo simina lo ni ode ye gege bi igbese lati ti awo waju lo si arafat eyan lola ode ye Ile se olopa ni ipinle Kwara ati fidi ipaniyan bi meta to je olojosin mule to fi mo jiji awon eyan bi 15 miran gbe leyin ikolu alagbara kan eti pe waye loto wa awon agbesumo mi ni ibi igbadua kan ni ijoba ibile Ekiti ni ipinle na ope won se akojopo re pe ikolu na lo waye ni nkan ile ana ni ori oke ajaye eleyi to nbe ni enu ita ilo Ekiran eleyi ti nbe ni enu ibode eleyi to je ti ijoba ibile ohun nibi ti pe won ni o ti fi gbogbo awon eyan ni agbegbe ohun sinu ipayin keke lasiko yi nigba ti won fidi oro na mule enu atejade ti won sita loni nilu ilorin lati won ti se alukoro ile ise olopa ni ipinle na Adetun Ejire Adeyemi oje ko di won pe commissioner olopa Ade Kimi Ojo on lo sakawe ikolu na gege bi on ti ko to ti ko si bojumo rara gege bi commissioner se so pe awon osise ile ti pe won be lagbon bi toro na ti sele ni pe won tara sasa lo si bi ti isele on ti gbe sele ile ti pe won ni won pe won ni ipe ijoya ti kaluku se tamara ton si je ko di won pelu idaniloju fa awon eyan ti nbe ni ijoba ibile ohun ati gbogbo ipinle Kwara lapapo pe eso abo ni pe won lanfani ati gbianju lati re pe won wonu igbo lati re pe won se ise toto ati to ye lori edidola awon eyan won wonye Ile ise omo ologun lorilede Nigeria ti lagbo ikilo siti awon ara ilu lori isimo se awon nkan ti ko to iyan ni lilo oju opo ilojara eleyi to je ayederu lati ma fi dibon se bi awon oga ologun lori awon oju opo ilojara papa julo lori ero ti Facebook ninu atejade ti an sita loni loju opo ilojara X ile ise omo ologun ile yi salaye pe awon gbadure awon alokolun kigbe lori ero ilojara oni pe won ti se eda awon aye deru awon oko to je ti okan na awon oga agba ile ise na iyan oga gan ustaha eleyi ti pe won ni won si je ko di mo nigba ti pe won se amulo awon nkan mi eleyi ta turi teni kan ti se oga gan Bamidele Alabi ti n lo aworan re loju opo ayelujara gege bi ile ise omo ologun ti se so awon oju opo won waye oni pe won se idasile re lati ma ma fi tan ati lati gba awon eyan eleyi ti pe won ni won ko fura nipa se mimo se eto idibo gege bi awon oga loga lenu ile ise ologun leye ile ise ologun lo ti wa ro awon ara ilu lati ma se ma ko bi ara siru awon ibara eni soro tabi mimo fi ibani dore ranse abi n to ni se pelu gbigbianju ati toro wo lori awon oju opo ayelujara eleyi ti won sakawe gege bi ayederu won wonye Akojopo iroyin lewa fun ti ale toni koni ju bayi lo sugbon ki a to mo le je ka boju awon koko to wa ninu iroyin na ninu iroyin on lati mo afun yin pe are Bola Tinubu oni a pe o ti jawe olubori ninu eto idibo abenu ebi oselu All Progressives Congress APC eleyi ti pe won ni a se saju eto idibo gbogbo odun 2027 bakana la mo afun ipele ise epo lewa Nigerian NPC ni an ti tako ejo kan eleti ile ise ebo ifopo danko ti pe tako awon ti pe won ni an fun ni ase papa julo awon alagbata epo lati ma ko epo wole lorilede Nigeria
bákan náà la mọ afọyín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ló ti bẹ̀rẹ̀ sísan owó gbà mọ́ bínú fún àwọn tí wọ́n jẹ́ onídúkìá eléyìí tọrọ iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe lójú ọ̀nà ọjọ́ sí Akinyele kan tí àwọn ilégbèé tàbí àwọn nǹkan dúkìá wọn tó faragbá nínú àtúnṣe àti àyípadà bẹ́ẹ̀. Bákan náà làwọn afọyín pé ilé iṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti lágbo ìkìlọ̀ sí ti àwọn aráàlú lórí àwọn ojú òpó ayélujára eléyìí tó jẹ́ ayédèrú tí wọ́n fi ń ṣàmúlò tí wọ́n sì ń díbọ́n gẹ́gẹ́ bí àwọn ọ̀gá àgbà lẹ́nu ilé iṣẹ́ ọ̀hún pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára ti Facebook. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kúnlé Olówó. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti 10893 nígbà tẹ́lẹ̀ fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti 10893 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.10893.com. Bákan náà lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ lójú òpó ojú WhatsApp sí yàrá ìkóròyìnjọ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 10893 FM lójú òpó 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè ló múrò iná wá sí ti gbọ́yìn ẹ̀ṣẹ́ tẹ̀gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 10893 FM. Ọlọ́run yóò bùkún fún yín, oorun ayọ̀ láòsàn.

0: ó ìwà yọ̀sí olúwa ẹ̀yìn ilẹ̀ gbogbo. Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn. Kí ẹ máa dúpẹ́ fún. Ẹ dákun ẹ wá ọ̀ ẹ jẹ́ ká sọ ní ti dídára rẹ̀. Àní ẹ wá sí ẹ jẹ́ ká sọ nípa ti òtítọ́ àti òdodo rẹ̀. Ẹ jẹ́ ká sọ nípa ti ìṣeun ìfẹ́ rẹ̀. Ẹ já ròyìn agbára rẹ̀ lórí gbogbo ẹ̀dá ayé gbogbo. Torí pé òun l'Olúwa wa tirẹ̀ là wá, àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ wá sẹ́nu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́. Àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. A tó bájà yíò a ṣẹ̀dá ọ̀run. Ọba tó ti ń bẹ̀ káyó tó máa bẹ̀ ó wà nígbà táyé wà. Ò náà ni ó máa jọba nígbà táyé ò ní sí mọ́. Gbogbo ògo gbogbo ọlágbogbo agbára ni mo dá padà sọ́jọ́ rẹ̀ Olódùmarè. Mo ba búbú níwájú rẹ̀. Ọba tó lẹ̀mí mi. Àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣí ìwọ ló ń tì í. Bó bá wù ọ́, òun ló ṣì tẹlòmíì. Bó bá sì tún wù ọ́, o lè ti tẹlòmíì tí ò sì bàbá ńlẹ̀ tí ó bì ọ́ léèrè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ̀ o.
1: Àti rojíṣẹ́ tó ti ń jíṣẹ́ bàbá tí ó lè jíṣẹ́ mọ́.
0: Àpáta pààrà agbára.
1: Ohun èlò Ọlọ́run ni.
0: A kọ̀ mọ́ ti òṣìkà lẹ́yìn. Ògbénu Wúndé Aṣọlá, ògbénu Adélébọ̀ Ṣogo. Ẹrù jẹ̀jẹ̀ jẹ́jẹ̀jẹ́. Ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ ti ń fi ẹ̀rù pa àwọn ẹ̀rù lẹ́rù. Ẹ̀rù jẹ̀jẹ̀ ti ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọgbó lọ. Ẹ̀rù rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Akin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá arúdẹ̀dẹ̀ ọlá. Ọba mi aláàfin àjọbọ. Aṣú tẹ̀tẹ̀ bí òjò ọ̀rọ̀ gọjígọ̀ ẹkùn ọkọ̀ òkè. Gbólóhùn ìgbàanì ti ń gbé gbogbo ọ̀rọ̀ mi. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ̀. Ògbéni níjà ní ọ̀hún kẹ́rù ó sì tún máa bá oníjà. Òbẹ́ni kan jà tọwọ́ bọ gbogbo aráalé lójú. Ìwọ iná ní ló gbèjà àwọn ọmọ Ísírẹ́lì jà lọ́jọ́ sí ló bá tọjú Fáráọ̀ aláṣejù àtàwọn ọmọ.

0: sọ ẹ jẹ máa kìyìn lẹẹkan sí kó ìkàlẹ. Orin ẹ̀mí ó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀. A mọ́ ń ṣe àgbéyẹ̀wò orin ẹ̀mí bí i ni. Àbẹ̀yìn ò mọ̀ wípé orin ẹ̀mí a mọ́ ń ṣiṣẹ́ agbára. Ibi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, ìdí a mọ́ ń já. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, iṣẹ́ ìyanu a máa ṣẹlẹ̀. Ẹ̀yìn ìtì rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí rí tí àwọn ọlọ́kùnrin tí wọ́n ti ń gbé àkété wọn tí wọ́n sì ń fò fáyọ̀ ni. Àníṣe ìtì rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí tí àwọn afọ́jú ti ń ríran. Ẹ̀tún akéré ẹ̀ tí rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí tí òkú sì ń jíǹde. Orin ẹ̀mí ni mo pè ó. Àwọn orin tí ń fa owó Ọlọ́run sí iṣẹ́. A bá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí, orin tá ń kọ láti inú ìmísí agbára àti ìdàpọ̀ Ọlọ́run. Ìmísí Ọlọ́run la fi ń gbérò àwọn orin báhun kalẹ̀. Níbi tí agbára Olódùmarè gangan ti ń ṣiṣẹ́ ìyanu. Ìbá ṣe orin ìyìn. Ìbá ṣe ti àdúrà. Ìbá ṣe ti ìrònúpìwàdà ìgbàlá ọkàn. Ìbá ṣe àwọn orin ìmúnilọ́kànle. Bàbá ti ṣe àgbékalẹ̀ rẹ̀ nípa ìtọ́nà àti ìdarí ẹ̀mí mímọ́. Ó di dandan kí ẹ̀mí Ọlọ́run ó ti pa orin bẹ́ẹ̀ ṣiṣẹ́ agbára. Èyí gan là ń pè lórin ẹ̀mí. Àwọn akọrin ẹ̀mí sì ti wá. Wọ́n ti lọ. Àwọn akọrin ẹ̀mí ti wá. Wọ́n sì ń bẹ̀. Àwọn akọrin ẹ̀mí sì tó wá ń bọ̀. Tí wọ́n sì tó máa wà. Ẹ gbọ́ bí mo ṣe ń rọ gbólóhùn. Àti ní wọn in the past. We still have them in the present. And we shall have them in the future. Bẹ́ẹ̀ni, àwọn kọrin ẹ̀mí ò lè tán, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń dínkù. Ẹ̀ṣẹ̀ mọ̀pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run náà ti sọ bẹ́ẹ̀. Oní bàbá ti ń súnmọ́ òpin, òpin ayé. Tí dídé ọmọ ènìyàn náà ṣì ń súnmọ́ tòsí. Ìmọ̀ ó mọ̀ di púpọ̀. Inú mọ̀ ń pa modern technology ni.
1: Lọ́jọ́ rẹ̀ mímọ́ yìí àmì ìrètí rẹ̀.
0: Kí a wá ní consequence ẹ̀. Ìfẹ́ àwọn èèyàn wà mọ́ di tútù.
1: Ọ̀rẹ́ wa ọ̀run.
0: Ok. Àmọ́ tó bẹ̀ẹ̀ ju gbogbo ẹ̀ lọ, àwọn kọrin ẹ̀mí sì ń bẹ
1: o.
0: Láyò òde òní, mo ti ẹ̀ láwọn kan. Ẹ ṣe mọ̀ pé orin ẹ̀mí yìí, ó ti là àgbáyé já o. Àwọn kọrin ẹ̀mí kan tó ti fi ìfẹ́ hàn, wípé àní lórí ètò yìí. Àwọn fẹ́ kí gbogbo ayé ó máa gbórin àwọn. Gbèmí náà ṣe àtẹ̀tígbọ. Mo rí pé orin tó ṣe é gbọ́ ni. Ẹ ó tún gbọ́ lálẹ́ yìí o.

0: bóyá jẹ́ kí n ṣe báyìí. Mo ní iṣẹ́ kan tí mo fẹ́ jẹ́. Iṣẹ́ tí wọ́n rán mi ní o.
1: Wọ́n láre tí Ọlọ́run wá.
0: Ta ló rán mi níṣẹ́ ọ̀hún?
1: Lórúkọ rẹ̀ lágbàpọ̀ bàbá. A fẹ́ rí ọ láàrin.
0: Bàbá Kọ́láwọlé Adéwọ̀lú Bàbá JP.
1: Jésù.
0: Wọ́n rán mi níṣẹ́ kan. Iṣẹ́ kí wọ́n rán mi náà. Wọ́n rán mi níṣẹ́ o. Wọ́n rán mi sí ìyàwó wọn. Wọ́n ní kí n bá wọn kí ìyàwó àwọn olólùfẹ́ àwọn ẹni bí ọkàn àwọn kú ọjọ́ ìbí èyí tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Wọ́n ní ní gbogbo ọjọ́ kẹtàdínníọgbọ̀n nínú oṣù karùn-ún òní ọjọ́ ìbí ìyàwó àwọn. Óyá ẹjẹ́ ń fi orin yìí kí n fi síbẹ̀ láti bá wọn ṣe ìkíni fún ìyàwó wọn.

0: 无损可看，无满说，马戏匆匆说。
1: wípé
0: ọ̀rọ̀ èyí tí a lò nínú orin ó ṣe pàtàkì.
1: Bàbá fún wa ká lò fún ògo rẹ̀ o, pẹ̀lú ìgbéraga kọ́.
0: Ọ̀rọ̀ inú orin gan ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀.
1: Torí pé Ọlọ́run ló.
0: Ó yẹ jẹ́ ká yẹ tíráàkì èyí wò lára àwọn orin èyí tí evangelist Abiola Ọlátúndé tí wọ́n kọ láti ilé iṣẹ́ ìránṣẹ́ Abiola Olat Gospel Singer. Báwo ni wọ́n ṣe kọ ilé yìí? Oya ẹ̀jẹ̀ ká gbọ́.
2: Ìrì àwa nìrí, ogun bá ṣẹ́ láyé ẹni o. Ìrì àwa nìrí, bàbá mi máa ń ṣẹ́gun fún mi o. Kìrì kó wà mí rí, ètò máa rí ṣẹ́gun fún mi o.

tọ́ mo rò wípé ẹgbọ́ orin ohun dáadáa nígbà tí èmi gan fúnra mi kọ́kọ́ gbọ́ mo rí bí orin ẹ̀rí mo rí bí orin ìdúpẹ́ nígbà mìíràn ẹ̀wẹ̀ bí èèyàn bá ronú jinlẹ̀ tí èèyàn la àwọn nǹkan kan kọjá tọ́lọ́run wá ṣàánú fún èèyàn tí èèyàn borí ogun àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu èèyàn òun náà ni ọ̀rọ̀ ìdúpẹ́ bá a bá wá rí kọrin kan ẹ rí i pé lórí ètò yìí orin ẹ̀mí mo ti ṣàlàyé rẹ wípé ọ̀pọ̀lọpọ̀ orin tẹ́ ẹ̀ ń gbọ́ nínú ìrírí àwọn tó kọ́ ni ẹlòmíì kan ti ń là á kọjá yóò fi ṣe àgbékalẹ̀ orin nígbà míì débi wípé ẹni tó bá gbé orin ọ̀hún tóun náà ní irú ìrírí bẹ́ẹ̀ á sì mọ rí ìṣẹ́gun ti ẹ̀ gbà. Nígbà tí mo gbọ́ orin yìí èyí tí ajíhìnrere Abiola Ọlátúndé ní ilé iṣẹ́ ìránṣẹ́ Abiola Olat Gospel Singer tí wọ́n kọ wọ́n pè ní ogun ti ṣẹ́ èmi náà wá gbé sẹ́gbẹ̀ ayé tèmi náà mo rí i pé àbí èèyàn bá sì mọnú rò yóò mọ pẹ́ dùn o ọ̀rọ̀ tí ń bẹ nínú orin ọ̀hún ọ̀rọ̀ ìdúpẹ́ gbáà ni ló fi jẹ́ wípé bá a bá ń gbórin ẹ̀mí ó gbọ́dọ̀ mọ sowápọ̀ mọ́ ọlọ́run láti mọ ipa àti agbára rẹ̀ nínú ayé ẹ̀dá kò tán síbẹ̀ mo tún ní orin ìránṣẹ́ ọlọ́run yìí kan náà ń bì í báwo ni wọ́n ṣe kọ ilé òun náà ó yá ẹ̀jẹ̀ àjọgbọ́.